0: bẹ́ẹ̀ni o láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ apostle dr sm mustapha jp baba ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha mama ṣe bí ọba nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
1: gbàrà mi fún mi
0: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú baba àti mama ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan léyìí tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ seed of christ baba ṣe bí ọba tàbí léyìí kéyìí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan
1: tá a pè ní gbàrà mi fún mi
0: pẹ̀lú baba àti mama ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì dati two fm lóṣù pààràn káyé 94.

0: àánú fún ìmúsẹ.
1: Nursing of fulfillment.
0: Ohun tó wáyé wá ṣe.
1: What you get the blood that you.
0: Ipa ò lè ṣe.
1: Your power cannot do it.
0: Àfi ká àánú ń mú ẹ.
1: Let blessing come to you.
0: Àánú ló mú Abraham.
1: Blessing big to Abraham.
0: Ó ní kẹ́kọ́ lọ mú bàbá.
1: Where is the only child of the father?
0: Àánú ló mú Isaac.
1: Let the single down Isaac.
0: Àánú ló mú Jacob.
1: Let the single down Jacob.
0: Àánú ló mú Joseph.
1: Let the brother Joseph.
0: Wọ́n ní pàṣẹ.
1: Let's go to rise.
0: Láàrin ẹgbẹ́.
1: Among your men.
0: Àánú síngbẹ́. Àánú ta ọyọ.
1: Ohun
0: tó wáyé wá ṣe tóbi.
1: What you kept about to do is big.
0: Ó ta àdẹ̀gbẹ́ sínú ẹ̀ tóbi.
1: And what to do is so big.
0: Ẹnu lásán ò lè ṣe.
1: Ordinary man cannot do it.
0: Àfi tá àánú bá dá
1: sí. Let mercy intervene.
0: Number two.
1: Ohun kejì.
0: You need mercy for manifestation.
1: Àánú àánú láti fi ìbára hàn.
0: Mẹ̀nà nọ́nà ó lè tàn fúnra ẹ̀.
1: You cannot shine on your
0: own. Ọ̀gá.
1: No.
0: Àwọn tá a jọ ń ṣe tó ń ṣe pọ̀.
1: Those that are doing the same thing with you are
0: many. Mélòó ló tanú wọn?
1: But how many of them shine?
0: Àfẹ́ tá àánú bá kan.
1: Unless God that mercy come.
0: Èèyàn máa kú sínú.
1: You can be filled with it.
0: Ṣé ó dẹ̀ sọ fún ta?
1: I be so empty with them.
0: Táànú bá kú olórí ẹ̀.
1: Let it go away from
0: me. Mo lu agogo. Wà á tàn.
1: Yes,
0: yes. Nítorí májẹ̀mú ẹ̀sà 60.
1: Because the kingdom of the 60.
0: Àfàsù wà.
1: Ẹsẹ̀ kìíní.
0: Ó ní dìde.
1: Arise.
0: Gba ìmọ́lẹ̀. Torí ìmọ́lẹ̀ rẹ jẹ́. Ìmọ́lẹ̀ ọmọ rẹ jẹ́. Ògo olúwa yọ ní ara rẹ. So anyone that we manifest, it is under mercy.
1: Lábẹ́ àánú ni sá. Lábẹ́ àánú ni sá.
0: By strength.
1: Ó ní nípa òkúta.
0: No man can
1: prevail.
0: Gbogbo èèyàn ló ń sapa.
1: Everybody try by strength.
0: Gbogbo èèyàn kọ́ ló ń tàn.
1: But not everyone
0: should. Àǹtí.
1: My sister.
0: Ẹ̀bùn rẹ ò tó.
1: Your gift is not enough.
0: Brother.
1: My brother.
0: Ẹ̀bùn yóò tó.
1: Your talent is not enough.
0: Àwọn tó lẹ́bùn pọ̀.
1: Those that are gifted are many.
0: Àwọn tó tẹ ò tó
1: nǹkan. But those that shine
0: are so. Man of God.
1: Èèyàn Ọlọ́run.
0: Àwọn tó ní anointing pọ̀.
1: Those that are anointed are many.
0: Àwọn tó tẹ ò tó nǹkan.
1: But those that shine are not more.
0: Jẹ́ ń fa ọ̀run yà.
1: Let me tear the heaven
0: up. Pẹ̀lú àṣẹ olódùmarè. Lónìí, ọ̀run tiẹ̀ náà sí. Ọ̀run rẹ̀ sí. Ọ̀run títàn rẹ̀ sí. In the name of Jesus. Number three, you need mercy to bounce back.
1: O nílò àánú láti dá ìpadà sípò.
0: Manozo ha. Ipò kan bẹ tó yẹ kó wà.
1: Yes, the point you're supposed to
0: come back. Wọ́n yẹ kó ń bẹ.
1: You were removed from there.
0: By mercy.
1: Nípa àánú.
0: You will bounce back. You will bounce back. You will rise. Ranana
1: ze. Thank you, Jesus.
0: Psalm 126.
1: Psalm 126.
0: Nígbà tó lúwa dá ìkọlọ
1: sí olùkọ́.
0: That is my mercy.
1: Ìyẹn nípa àánú.
0: When the Lord turn again.
1: Nígbà tó lúwa dá.
0: The captivity of the
1: Zion.
0: Ó dà padà.
1: He restored it.
0: By his mercy.
1: Nípa àánú ló fi ṣe o.
0: Gbogbo bí ó ti lé ọ.
1: Where you have been chased out.
0: Ilé ọkọ tán ti lé ọ.
1: Ọba tí mo náà home the chest
0: out. Ọfíìsì tán ti lé ọ.
1: Ọfíìsì tán ti chest you out.
0: Yàrá ìdílé tán ti lé ọ. Pẹ̀lú àṣẹ
1: olódùmarè.
0: Ó padà
1: bẹ́ẹ̀.
0: Sọ pé nípa àṣẹ àánú.
1: Nípa àṣẹ àánú.
0: Mo padà sínú ògo.
1: Àìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá

fẹ́ lọ sí Canada, gbogbo àwọn tó fẹ́ lọ, gbogbo wọn ló ti rí gbogbo tó ti lọ láti June, ìgbà tó di August, ni mo bá gbéra orí rédíò mo ti ń gbọ́ yín, ni mo bá gbéra ní August. Kẹ́ ń ṣe ọjọ́ ìbí ni mo bá wá, bí mo ṣe débẹ̀ ni gbogbo èèyàn wọnú inú yàrá àdúrà, mo bá wọnú bẹ̀ mi tẹ̀ mọ́ torí mi ìdórí.

kílẹ̀ kan kí wá ṣe testimony mi ò ráyìn àti gbàyẹn mi ti padà wá sórí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ògo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá sáàmù òjò ọlọ́run aṣagbára yín dọ̀tún ẹ fi inú orí ṣe iṣẹ́ yìí tó pé ẹ̀mí kúléwé o ẹ̀mí fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀mí fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́

0: PM Nigeria PLC. Tamo si Lafarge Africa PLC. Tele. O koja ile kiko.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707
7: 460 3911. CDK, ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
13: Shared meals like delicious jollof and chicken.
12: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
14: That's why we say let's go home. There's food at home.
15: Enjoy the taste of home with a newly proved onga

0: the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Oya, ẹgbáradì èyàn ọmọdé wọ̀nyí, ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá?
3: Bẹ́ẹ̀ni, Captain Amazing!
2: Nígbà náà, kí la ní láti ṣe?
3: A ó máa jẹ Amazing Day Cereal wa.
2: Mi ò gbọ́ yín o.
3: A ó máa jẹ Amazing Day Cereal wa.
2: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wúláwùjọ, ìyẹn Amazing Amazing Nettles. Golden Penny Amazing Day Cereal, ṣètọ́jú àwọn ọmọ yìí fún

0: ẹgbàradì èyàn ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Bẹ́ẹ̀ni ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day Cereal ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Feel better about your life.
3: 32 FM, 94.9, the antidote to depression.

0: Ô, cara. É o A. Ah. Am I worried? Am I worried? Am I worried? Meu lama, cê. Worried. Lô, cara, tu lo é fotrefo. Me lo, meu yaran.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM, 94.9.
3: Baba Fendote!
4: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Bí kò ní tí mọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìn. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Bí kò ní oríkèsè tó ń tìmọ̀ tàfẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní tìmọ̀ lọ.
5: Ẹ lò lẹ sọ fún olúwẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí? Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yẹ olè wọ́n lọ́mọ ẹja lè oníbàá máa ṣe nínú. Ṣé rí tí ààrẹ Tinubu ò bá jára ẹ̀ gbà? Tí ò bá jára ẹ̀ gbà? Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
6: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ, wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ pé àfàwọn àti family wọn.
7: Àṣemúyàn ọgọ̀. Àṣe ga sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ọbẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: ìyapa sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni Peter Obi sọ̀rọ̀ pé wo ṣe rí gbogbo òpólóńgò òbò tí ẹ bá máa ṣe. Ẹ má jẹ́ kó ní tamí oyin mi nínú àbí pé wàá máa sọ̀rọ̀ kò bákùngbé. Ṣùgbọ́n sáà wọ́n ní pé ibi ẹ̀dọ̀ tí wọ́n ní tọ́bọ̀ ìwé àdéhùn wọn wá Àtíkù. Bẹ́ẹ̀ náà sì ni wọ́n wá Mákindé. Wọn ò sí ń bẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n sáà àwọn tí wọ́n jẹ́ adíje dupò. Wọ́n ní pé ṣe rí àwọn ogun lẹ́ẹ̀tọ́ ìdìbò tí ò ní ní gbánmi sí omi ò tó nínú. Bákan náà ni wọ́n ní pé àjọ tó ń rí sí kò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà INEC. Wọ́n ní àwọn ìbọn òṣìṣẹ́ adoc staff tí wọ́n ń lọ bí mílíọ̀nù kan àbọ̀ dín díẹ̀ 1.4 million. Òun náà ni wọ́n lò fún kò kárí ètò ìdìbò ọdún 2027. Tí wọ́n sì ké gbàjáde pé ẹ jà kòkòrò fún àwọn ìròyìn òfegè. Àwọn ìròyìn tó ń jà inú rédíò tí ò lẹ́ inú rédíò ẹlẹ́jẹ̀ léyìí tó lè fa gbọnmi sí omi ò tó àbí tó lè ṣe ẹ̀yìn ara lọ́kàn. Wọ́n bẹ ní ojú ìwé kejì ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí.
1: Mo dá gbogbo bí ìfọ́mi ti kà á lẹ́sẹẹsẹ. Tẹ́ ẹ bá dénú ìwé ìròyìn Nigerian Tribune, ẹ bá ń bẹ̀ náà láàárọ̀ tòní ní ojú ìwé kẹta. Àmọ́ láfikún rẹ̀, in tí àjọ elétò ìdìbò INEC tí wọ́n tún sọ, ìná rí wípé lọ́dún 2027 níbi ètò ìdìbò tí yóò wáyé tó jẹ́ ètò ìdìbò gbogbogbò, wọ́n ní láti é ní èjì ẹ̀ta ẹ̀rín tí wọ́n ti ń kà á. Bó ṣe é ṣe kó jẹ́ pé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti tẹ̀ka dìbò lórílẹ̀-èdè yìí registered voters pé ó lé ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún over 100 million registered voters. Iná ló ṣe ṣe kí wọ́n kópa níbi ètò ìdìbò tọdún 2027. Tẹ́ bá dójú ìwé kẹta Nigerian Tribune ẹ̀bà lápàbẹ̀. Bẹ́ẹ̀ náà ní ojú ìwé kejì lé ní ogún inú ìwé ìròyìn Nigerian Tribune lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀sun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti fojú léde o, ẹ wá gbọ́ ohun tí ó jáde. Wọ́n ní bí ó ti jẹ́ wípé nípínlẹ̀ Ọ̀sun ẹni tó jáde láti díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC bàbá wa Oyè Bámijí. Wọ́n ní wọ́n ti ń pè fún àlàáfíà pé ẹ dákun ẹ já àlàáfíà òjọba. Wọ́n ní torí kíni ẹ̀sùn tí wọ́n fi kàn iná ni wípé àwọn kan ń ṣe àkọlù sí àwọn tí wọ́n jẹ́ olùgbárùkù tí wọ́n lásìkò ètò ìdìbò wọn. Ó dojú ìwé kejìléní ogún Nigerian Tribune.
0: So lórí ètò ìdìbò èyí tó máa ń wáyé tí kì í bá ètò ìdìbò ọdún dọ́gba yìí obstacle poll. Jonathan ti sọ̀rọ̀ ààrẹ ilẹ̀ nígbà kan ó ní pé ó kù díẹ̀ káàtó fún àwọn gómìnà láti máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ sí ìpínlẹ̀ tí ètò ìdìbò náà bá ti wáyé tí wọ́n wàá máa fi agbára wọn hàn wọ́n wàá máa ṣe bígbà tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n ní pẹ́lẹ́ kù dẹ́ káàtó tàbárí ìpínlẹ̀ kan tí ètò ìdìbò rẹ̀ bá ti ojú ọdún dọ́gba tó jẹ́ pígbà táwọn yòókù bá ṣetán lòun ó sì ṣe tẹ̀ kò yẹ káwọn gómìnà máa fi ibẹ̀ ṣe lé ó ní ẹlẹ́ kù dẹ́ káàtó wọ́n bẹ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí.
1: Lójú ìwé kọkànléní ogún inú ìwé ìròyìn Nigerian Tribune nípa tú ìròyìn tó kà yẹn fámi Jonathan tún wá sọ̀rọ̀ sí wọ́wọ́ iwájú o. Ó ní lọ́dún 2013 ọdún 2014 olóhùn mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Anambra àti ìpínlẹ̀ Èkìtì tó sì jẹ́ pé àwọn nílò láti dá sí ní ìgbà náà. Ojú ìwé kọkànléní ogún inú ìròyìn wà àmọ́ kí n kúrò lápá abẹ̀yẹn náà kí n tún lọ sí ojú ìwé kẹfà nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo ṣe wá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì tá a fi ń dáná nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Ogun. Wọ́n pé àwọn olùgbé ìpínlẹ̀ Èkó olùgbé ìpínlẹ̀ Ogun wọ́n sọ̀rọ̀ wọ́n ní ṣé é ṣe wípé ẹ fẹ́ máa rí ìbú wa kílẹ̀ pé owó tẹ̀ ń ta kinní fún wa ṣé ò fẹ́ yàtọ̀ sóye tí wọ́n ń tà láwọn ibì kankan o. Wọ́n nítorí ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 1500 per kg ẹni wọ́n ra afẹ́fẹ́ gáàsì ìdáná nípínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ogun èlé ló ń tà lọ́dọ̀ tí.
0: Dr. ti ni wọ́n máa gbọ́ mọ́
1: gáàsì
0: ti tọ́ dájú ẹ̀ ẹ̀ tí màá fi máa gbó gáàsì tán obì ò sí lé wọ́n ní kí n máa gbó tàbí 2 fm. kíni
1: ṣé ìlú làwọn àfidáná láàárọ̀ yìí
0: ọtún bẹ́ẹ̀ kó ráìsì ni méjì kíkẹ́ ní ìmì oṣù ráìsì. Tọ́ ní ojú ìwé ogun ìwé ìròyìn The Punch èyí tó jáde láàárọ̀ wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ wọ́n ní owó èyí tí wọ́n pé tí wọ́n máa ń pín lóṣooṣù èyí tí wọ́n pín ní oṣù kejì ọdún tá a wà yìí báyìí jẹ́ ẹyin tí ẹ mọ̀ pé ó wọ tírílíọ̀nù mẹ́ta náírà. Bákan náà tá a bá ojú ìwé kẹsàn-án kọkàndínlógún ìwé ìròyìn The Punch ọ̀hún ìròyìn kan náà wọ́n bẹ tí wọ́n fi ní wípé ṣẹ́rí owó èyí tí àwọn ìpínlẹ̀ ń yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí owó àbẹ́ ètò ìṣúná wọn àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún lórílẹ̀-èdè wa Nàìjíríà

0: ọpẹ oṣù kejì ọdún tá a wà yìí owó tí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ FG state local government tí wọ́n pín gbọ́ o ifá tó bá mọ calculation mọ gbọ́ calculation ní ìsìn wọ́n ní owó ọ̀hún jẹ́ 3.007 trillion naira ó lé ní tírílíọ̀nù mẹ́ta náírà èyí tó jẹ́ pé ó jẹ́ àpapẹ́ láàrin àwọn ẹsẹẹsẹ àwọn ìjọba wa lórílẹ̀-èdè nàìjíríà fún oṣù keje.
1: So ní báyìí náà ní tó ní ń ṣe pẹ̀lú ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn ni wike sọ̀rọ̀ wike rí nǹkan ó ní pé òun ò bá ti ran tinubu lọ́wọ́ láti jáwé olúborí nínú ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀sùn láti rí ọ̀sùn gbà báwo ni ti wike ṣe jẹ́
2: ẹ̀rọ tó bá dárin lójú èèyàn
1: ní ẹ̀kọ́ tẹ̀lé ẹni kí la bá débẹ̀ ọ̀rọ̀ wọn sọ ẹ bọ́ sínú ìwé ìròyìn punch kẹmu kẹka láàárọ̀ yìí sáà ní kápẹ̀lá láàrin náà ní àbí abániṣe ike
0: inú ìwé ìròyìn nigeria tribune ọ̀rọ̀ tún fojúlédè lórí ọ̀rọ̀ cement dúre
1: o ọ̀nà sì mú wò tí mo sì fẹ́ bẹ́ẹ̀ foundation lé mi
0: ọ̀nà ọba wa ṣe ifá mi ní ìrọ̀rùn àmọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n tọwọ́ bọ price kí ló lójú
1: wọn làwọn là ń sanwó tó pọ̀ jù ọmọ nàìjíríà ló ń sẹ́yìn tó gbé
0: ilẹ̀ adúláwọ̀
1: nílẹ̀ àwọn tó tún mú létí wa
0: ọmọ wa ga o
1: alówó ọmọ yìí pé tí o bá lówó débì kan o ò ní fẹ́ ra ọjà tó wò rí ọ̀wọ́n wọ́n fẹ́ wò ó pé kí nǹkan mọ̀ dà gan kí wọ́n gbowó lé gan wàá rà ju èyí tó dáa tí yóò dínwó lọ.
0: torí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn owó rẹ ni tí ó ra fùfú bóyá fùfú better life lọ́dọ̀ màmá kan tí ń ta lẹ́gbẹ̀ẹ́ títí bó bá wá dé
1: inú store
0: kan
1: tí wọ́n ti lẹ tí wọ́n tagi price lára
0: wọ́n sì lẹ price mọ́ fùfú lára wọ́n lè dé 20,000 fún fùfú kan 30,000.
1: yọ́n bá fẹ́ dùn àríwá wọn sọ wa ọ mọ̀ pé fúnfún yóò tún gba ac
0: ẹ̀yin tẹ̀ sí lówó lọ́wọ́ ẹ̀ sí rẹ̀ ẹ̀ tún fẹ́ jẹ́ ká mọ̀ pé ó ní 20,000
1: yes na yóò gba ac ọ̀fẹ́ fi wé fùfú tí ọ̀run wọn ti pa lẹ́sẹ̀ sí tó bá jẹ òtùfù tó ní ac àràn ni ó ṣàdúrà fún ọjọ́ ẹ̀yìn tó ọ̀run ti pa lọ ọmọ tó bá ta pòwò náà ti lówó ni wà á mọ tí àwa
0: tí ò ti sọra ni
1: ẹjọ irú àwọn ń pa àìké ni wọn ń sùúta o eré kìlàjà ń bẹkùn sí àti pé kò sí àjọṣepọ̀ kankan láàrin wa eléyìí náà ni ọ̀rọ̀ tí adeleke ń sọ ẹ wo ṣe rí ẹgbẹ́ òṣèlú adc wọn ò kó ipa kankan nínú ìjáwé ború òun lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà o pé kò sí alliance kankan láàrin àwọn torí pé àwọn kan ti gbé káàkiri tí ẹ bá ṣe lọpẹlọpẹ adc tó jẹ kó wọlé kò bá má rí nǹkan kan ó ní pé ọlọrun ló ṣiṣẹ ọwọ rẹ o wọn bẹ ní ojú ìwé kẹsàn ìwé ìròyìn the punch tó jáde láàárọ yìí.
0: lẹ́ka ètò ẹ̀kọ́ rèé lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn ti nigerian tribune wọn wípé ilé ẹ̀kọ́ fásitì ti ui nìbàdàn ti a tó fi mọ́ unilag nípínlẹ̀ èkó wọn ni wọn mọ̀ déwájú nínú àwọn fásitì eléyìí tí wọn wípé wọn gbé wọn dáadáa lágbàáyé global ranking wọn ní lórílẹ̀‐èdè nàìjíríà àwọn fásitì tó léwájú ui àti unilag tẹbádéyé ojúwe kẹwàá nigerian tribune ẹrí ròyìn ọhún bẹẹ.
1: ọ̀rọ̀ yẹn lè fùrùgbàgbò kò ní gbàgbò ọmọ mi lọ ọ dá lórí àwọn òṣìṣẹ́ orílẹ̀‐èdè wa nàìjíríà nlc bí wọ́n ṣe ń san kété ìkìlọ̀ pọ̀ tún ṣe é ṣe kí ẹ̀ka ètò ìlera ilẹ̀ yìí kí wọ́n daṣẹ́ lẹ̀ kí wọ́n mọ wòṣẹ́ níran látàrí awuyewuye àti fàákájà tí ń wáyé nípa ọ̀rọ̀ owó oṣù wọn ẹlẹ́bẹ̀ ni ojú ìwé keje ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí.
0: ní ojú ìwé 29 nínú ìwé ìròyìn ti daily sun wọ́n pé àwọn ọ̀dọ́ lẹ́kùn ti ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n láwọn sọ̀rọ̀ wọ́n jáde wọ́n ní àsìkò àwa yóò ti
1: ẹyẹ bí inú wa
0: kí wọ́n wí o wọ́n ní pé ẹ wò ó lọ́dún 2027 yẹn gangan tó jẹ́ ètò ìdìbò gbogbogbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n láwọn ti lọ rèé gba káàdì ìdìbò alálòpẹ́ ẹ̀tìhàn pvc wọ́n nítorí pvc wọn agbára ni o ń làwọn sì fi ṣàfàyọ ìṣèjọba eléyìí tí ò bá dúró re dáadáa lodun 2027 awon odo awon ni won soro soke loju iwe kankandini ogbon daily sun
1: so ba je ti eto dibodun 2027 ni oye ejajo ma mu bayo nitori pe ogun ko le la ma se a ni se ogun ko de be a pale mo daada ka to pe ku kan ba fi jamba se awo
0: we
1: ni pe awon ipinle ti won lo bi mejo lorilede wa Nigeria ti kede re pe e wo ke to le gbe igbese wi pe e ma polongo bo e ma le patako kaakiri abi e ma le iwe kan kaakiri laarin million lona ogun naira si gba million naira ona ni owe ite mo san lati gba aye eyan lo se lunu bakan na lare le isan kete kilo yi pe gbogbo te ba ma se e ma je ko dagba e sile ko si bobo pa bobo blese be na si ni peter bina soro ni pe wo se ri gbogbo awe eyan ti won ba fe le jamba igbesi adiwon lalaafia e fowo osi gba won danu awon igbimo ti won ri si alaafia wa san kete re wipe e yago fun awon oro ko ba kungbe oro to ba le yo ida ninu apo awon royin ofege ti won si ni pe awon ti won lanfani ati ko pa dibo fun awon ti won ba fe ni won ti le ni million lona ogorun bayi be la janeki na ti bere igbese yi to lorin lati ma se agbajo gbugbu awe eyan ti won foruko sile ati lati wo pe awon wo na ni won lanfani lati kopa dibo atawon ti won ti foruko sile pe eyin yi e ni lanfani be na si ni egbe oselu LP soro won ni pe owo seri awon ti gbaradi bayi fun ikede ati ipolongo ibo elembe ni oju iwe karun iwe ro Vanguard yi to jade laaro yi
0: inform me
1: yes must with me
0: lelele lona abuja o
1: ma rora ona yo kululu o
0: se baby loju iwe kerin ati oju iwe karun aeroplane ni ti egbe
1: oda ban
0: ni rin loju titi
1: aro to ba si ta ko gba aeroplane ri ni ah
2: kile wa tele
1: loju orun bayi aeroplane le park e si ma ra nkan loju orun
0: nivia to lo last
1: ah loju orun
0: o wa so fun pilot pe any suru sha any suru
1: awon ti won mo tan kan na an na wa ninu helicopter e kan mo tan kan fun rayin ni
0: oh ani brother
1: bus stop kan wa nbe ah to ba gun plane lo le yi o
0: fo
1: bi mo se laju niyan
0: ina la re lo ti ni laro o wa gboje lori oro awon eko mi kan ti tun waye nilu abuja lasiko yi wori ani ti wa se minister foro abuja olu ilu orile ede wa nigeria yes wike won ni awon ile eti won ko sawon oju popona to ye ko mi ma ri gba koja nilu abuja wike ti wa soro o ni egbo o a fe mo boya senator lo ni o ifo be senator or you are not a senator abi won pe awon alagbara kankan nilu abuja awon ni won ko awon ile ohun sawon oju omi na to ye ko na omi o gba koja o ni egbo o gbogbo e patapata awon wo pale
1: no wo pale ni
0: won wo pale ni
1: so ejin bo sinu iwe ro Vanguard mi be mo awon ti lo iroyin kun wa be eto gbo mi loju eni ko ba mi edumare mo so wa iwasu lasun ro le owo le la fin ka pa se bi ba se nge won lowo ni won tun aka won ni pe eyan ti won lo bi merin le ni ogun o na ni won jolo ni pe ti ogun logo si farapa lẹ́yìn ìgbà tí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan tí wọ́n tún ṣe ìkọlù sí àgbègbè kan ní ìpínlẹ̀ plateau bákan náà ni wọ́n ní pé àwọn obìnrin fàgbọn amújà bí wọ́n ṣe ṣe ètò ìsìnkú ọlọ́gọ́rọ̀ fún àwọn èèyàn mẹ́rìnlélógún tí wọ́n jọ́lọ̀ nípẹ́ ọ̀hún bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ pàápàá jùlọ nìkan nílẹ̀ amẹ́ríkà wọ́n ní pé kí ilẹ̀ amẹ́ríkà mọ̀ ti mú àbá àwọn èyí tó fi kọ orílẹ̀-èdè wa nàìjíríà kúrò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tí nǹkan ti rọgbọ tí wọ́n ti ń ṣekú pa àwọn èèyàn ojú ìwé keje ìwé ìròyìn Vanguard ibẹ̀ náà nìròyìn náà wà.
0: kémi o tún mọ fẹlẹ kun nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìlera gẹ́gẹ́ bí àjọ tó ń bójútó ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé WHO wọ́n sọ̀rọ̀ lórí àrùn ẹ̀bólà wọ́n ní ẹ wo àrùn ẹ̀bólà ọ̀hún kíní ọ̀hún ò tí ì pojú dé o kódà wọ́n pé ṣe ní sì ń ràn bíi náà yẹ láwọn agbègbè kankan wọ́n ti wá ń sọ̀rọ̀ pé gbogbo àwọn orílẹ̀-èdè káwọn náà kí wọ́n di ara wọn kí wọ́n dira o ẹ mọ́ lọ sùnlé o àrùn ẹ̀bólà ń sì ń bẹ́ńtà ojú ìwé kẹwàá Nigerian Tribune.
1: ní ojú ìwé kọkàndínlógún ìwé ìròyìn Vanguard tó jáde láàrin ibẹ̀ náà ni ìròyìn ilé wà níbi tí wọ́n ti ní pé ilẹ̀ amẹ́ríkà ti ṣe o àní àbàwọ́n àbí òde tí wọ́n fi lé awon oko oju omi nla lo orilede Nigeria pe won ogbodo wole ohun eyi to je pe ologun olodun meji lani won ni bayi ni pe ale ma wole ale ma jade won ti yo kuro bayi hallelujah
0: hallelujah
1: olorun se kin ya gbo ko oju omi nla mi soju agba mi bayi
0: o
1: ti bu male
0: kile ta
1: epo ni
0: ora gas se won ora gas le se
1: ora gas ni ya to be to
3: awon tin je wo wa
1: to be to se omo to ni fun daddy tin se daddy mi se ni gas company mo me ko e igba ti mo beere dada iya re n ta epo pupa baba re se organizer fefe gas
3: ki ma pe ya dia understand ki mo me yo
0: ola gas na ni
3: awon iparo ti wa
1: e ka da leyin mi o
3: awon iparo ti wa
1: ola gas akan ki la fefe
3: kini
1: epo ki se gas epo ki se oil abi
3: epo pupa
1: pese oil
0: oil na ni
1: abebe nkan abebe
0: gas
3: iso
1: mati ba
3: bom bom
0: 32 fm 94.9 fe ye awa loju opo Facebook 32 fm 949 fe ye be ti gba wa gbadun laaro tuni lori oro awon isekupa ni ti o waye hun ninu we royin ti Daily Sun on egbe oselu ADC awon na soro wi pe ah o to ge eye sekupa awon morilede Nigeria mo be won pa awon obirin na awon na jade sita won tu yaya won se fe wonu o wi pe kin lo de e fopin si sekupa awon morilede Nigeria yi ti e ba de oju iwe kefa Daily Sun eri bi won ti ko be
1: so eja ma pale mo ka ma lo si ojude oja tabati wa de amo muroyan ohun lokokan ati ejeje agba kin
3: e karo gbogbo ara le ajinde ara yo ma je
1: ami
3: ojo ni ti wa
1: ami
3: awo ise ola gas elepo
1: ola gas la wa
3: elepo ro bi la won ti jola gas won to ni elepo pupa
0: o ye la gas nu
1: agba ki se o li ko lepo ni so won ni pe ajata ba pa oko buku la nso ele na lo mo ile de South Africa ti won fi ni pe e wo intele ma won yi ke se tawon o be se n pe awon wi pe awon dun koko ma awon ajoja won gbe mi won awon o kin se be o sibe bi won se ni pe awon o lowo nbe irosi won pa ma won be logologo awon mo ile de wa Nigeria n seri wale nitori pe odo ni kowe ko tun wa ko ati seri o wi pe eyi ti awon fi le wa si ile ajoji awon ya mo gbadun le baba awon ni won be ni oju iwe karo iwe royin the guardian to jade laaro yi
0: ora amomura ojo ojo awon de de baba parade ala nfani lati mo gbe agbakin amo comrade agbakin bi won wole ki won tun mo ba wa fi oju toto ati bi awon iroyin na bo se ko si won laaro tun ni

0: 32 FM, 94.9.
1: Ẹ kábọ̀ padà látọjọ́ di ọjà ìkànnì tá tí ẹ fẹ̀yìn bẹ̀ láwa àti kúrò a sì gba gbọ̀ngàn kúrò báwa bá ti kúrò lórí ètò ẹ̀yìn náà wà ń bẹ pẹ̀lú wa. Agbákin lórí ìbéèrè yìí ta béèrè nípa cement kan ni à ń bá bà àti gas.
2: Àwọn kan míì tá àwọn àná.
3: Ẹ ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ ti àwọn àjọ yẹn bẹ̀rẹ̀ ná.
1: Kò sí wọn pọ̀jọ́
3: kí wọ́n ṣe rí àwọn àjọ yẹn èmi ò rí wọn bíi pé wọ́n ń ṣiṣẹ́ wọn déédéé.
1: Kí lẹ rí.
3: Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rí ni pé tá a bá ti nìkan dánú rẹ̀ sì tó pọ̀ jù gbogbo wa láti dọ̀rí àwọn tó yẹ ká máa tọ́sọ́nà àwọn lọ́yẹ ká kì í sáwọn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ lórí bẹ́ẹ̀ torí pé ìtọ́jú àwọn èèyàn rí ẹ lọ wò nísìn ó kálùkù kàn ṣe bó ṣe wu ni níbi tẹ́mi tí mo là gbo ní tẹ́mi ń gbé o 1330 1230 ni wọ́n ń ta.
1: Agbáyẹ̀kẹ́ tó rìn jìnnà agbáyẹ̀kẹ́ tó yàn ṣé lọ́dún. Odò àwọn alárobọ̀ ni àbí odò àwọn olóko. Àwọn olóko làwọn tó jẹ́ pé wọ́n ní plant yẹn gangan.
3: Ṣé àwọn alárobọ̀ alágbolé o?
1: Ẹ̀hẹ́n tí mo fẹ́ bèrè
3: ni. Èèyàn ò gbọ́dọ̀ lo ẹ̀mbà ti ṣe bí big man. Tó ṣe bí big lady. Ìwọ ló lè fún àforí kó àwọn nǹkan yẹn. Èmi ní ìsìnbá yẹn ó jìnà díẹ̀ náà ìfura ṣe. Ifo ọkọ ohun mọ́ ò ti máa tún wọ̀ gan yóò tún yọ change ilẹ̀ fún mi tí n bá lọ rà mo ti kúrò ládùúgbò mi mo ti lọ rà ní ibi tó
2: jìnà díẹ̀. Àwa ti plant òsùnmọ́ àdúgbò wa
3: ó ní ìsìn. Àwa ni tó kúrò ládùúgbò tá mo fi sọ bẹ́ẹ̀ náà nìyẹn o ṣé wá rí àwọn àjọ yẹn mélòó mélòó ni nígbà kan àwọn lepo kankan ń ṣe bó ṣe wù wọ́n ni wọ́n wá tì wọ́n pa á lọ àti ìlú ọkà tí kàkàrà wọ́n ti sílẹ̀ padà. Àwọn DPR àwọn àjọ àti pé in tó tó wọn kálùkù lẹ́nu àwọn èèyàn wa gangan tá àjọ dára àlù inú kálùkù ń ṣe ẹja jọ wò ẹnìkan mọ kan bá àdúgbò wa ní sí 1800 ní ta ẹfẹ gáàsì wa.
1: Àwọn èèyàn jẹ́ ń ra.
3: Àwọn èèyàn ra ẹ máa ka mọ tí kí gáàsì bá tán sí òní ra ni yóò ra so a ti pè pé sí ilé olófinra kí lóye a ní in tó ń fẹ́ tatọ nìyẹn o àyàn kún patronize ẹ kò kọ̀ kíkí nìyẹn jí gbá mi ò mọ bí tó ti wá so ọ̀rọ̀ yẹn ó ń ṣèyàn káyọ̀ fi pé ìjọba àwọn ẹ̀ka tá a níyì kí wọ́n gbéra dáadáa lórí àwọn kan tá a tó ń ta ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò ṣe dáadáa tá a ń ṣe àwọn tó wà mínísítà àwọn tó dàrẹ́tọ̀ jẹ́nẹ́ra àbẹ̀ ò lè dìde àwọn tó fi ságbọn mi bẹ̀rẹ̀ lọ́yẹ kó kákòso kán kàkòyàwó nǹkan kó mọ̀ jẹ́ pé tí wọ́n ń fún wa nìkan láàfin mọ́ kó bára àlú ẹ wò rọ ògún nísìn wọ́n sọ bí ẹ wo irú ẹnìkan tó pe ẹ̀rìn activist kan nísìn wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ igbó kan ná ti igbó ni wọ́n ń tà wọ́n á sún ná nígbà tẹ́ni yóò mọ̀ pé òbítíbitì mílíọ̀nù ni wọ́n wé sí yẹn o. So ẹ wá wò pé ìta rí pé tíjọba bá ṣe eléyìí àwa náà látọ̀ kàn dẹ́rìn pé wọ́n wé ṣetán kíjọba tó lò ó tẹ bọ́ ṣe rí iye tó bá tó mú kílẹ̀ ẹ wá lọ ohun tó ń ṣe nísìn bẹ́ẹ̀ra bẹ́ẹ̀ra ṣaṣẹ́ ìkọta nísìn ẹ mọ̀
1: original
3: mọ̀
1: inú ìtura
3: wọ́n ti ra kan tẹ́ pé èkó ló wà nù omi.
1: Àgbàkí tẹ́ bá débi tí wọ́n ti ń produce àwọn ṣaṣẹ́ wọ́ta míì ẹ nílẹ̀ mú.
3: Àní kan produce ẹni city room ẹni city room ẹ wọ́n tún mu gbọ́ ẹ mọ̀ mess up city room mi o ẹ mọ̀ mess up ẹ o.
1: Ìgbà tó lẹ́yìn gbẹ̀jọ́
3: o ti mọ̀ bí pé ìtẹ̀fẹsẹ̀ pẹ́pátẹ̀ náà rí sí kò fi tẹ́ mí láti mójú rẹ lọ ilé ẹjọ́ aláwọn kan produce kìnìún táwọn ọmọ tí mọ́ dùn rẹ̀ wẹ̀rẹ̀ yẹn wọ́n sì láwọn produce báyìí nínú gọ́tà for that matter. So ètò ìjọ fọlá ni pé kálẹ̀ nìkan ti lọ ẹ̀wọ̀n torí tó ṣe yìí ni àwọn èèyàn ò jókòó jẹ́ ó tètè wá pọ̀ ni pé ẹ̀wọ̀n tí ń ṣe àwọn èèyàn ní ìsìnbáyì eléyìí ní cancer eléyìí ní kinní kan kí la mọ̀ tá a jẹ tó jójú lówó gan tá a mọ̀ èwo la mọ̀ gangan ẹlòmíì báyìí ẹ̀ẹ́dẹ̀ bí ti ń ta oúnjẹ báyìí mo rí bí kan tẹ́lẹ̀ kan ti ń kiri oúnjẹ wá pé síbi tó ti ń kiri oúnjẹ wá eléyìí àìmọye omi gọ́tà tẹ́lẹ̀mí fi ń dáná.
1: Agbákin ẹjíkàwò lórí ọ̀rọ̀ cement yẹn náà ẹjíkàwò owó orí tí àwọn tí wọ́n ń pèsè nǹkan lórílẹ̀‐èdè tí wọ́n ń san náà débi wípé ẹ máa gbọ́ mọ̀bọ́sà èyí tí wọ́n ń tà lórílẹ̀‐èdè wa tá à ń pèsè lórílẹ̀‐èdè wa nàìjíríà ó wọ́n hàn yín ṣùgbọ́n tí wọ́n bá kó di orílẹ̀‐èdè míì ó ń di wọ́n bẹ̀ ṣé ìjọba orílẹ̀‐èdè míì ṣé wọn ò fowó orí pa wọ́n bẹ̀ àti pé ṣé wọ́n ní ìrànwọ́ kan tí wọ́n ń ṣe fáwọn ọmọ orílẹ̀‐èdè wọn bẹ̀ ni nípasẹ̀ cement.
3: Ọ̀nà mẹ́ta ni mo fẹ́ gbọ́rọ̀ yẹn gbà àwọn tá a ní ìjọba ọ̀kàwà kún lọ́mọnìyàn tó tó bá kàwà kún ni bó lẹ́sìn mọ́ àní ọ̀rọ̀ à ń pè lásán lásán tẹ bá rí iye tí wọ́n fi ń pè ní Côte d'Ivoire City Nàìjíríà ẹ̀rọ tá a ń lò tó pé olùgbàgbàjà Nàìjíríà yẹn tí South Africa ní yẹn tẹ bá rí tán ń san ní South Africa ẹ̀wọ̀n tí Nàìjíríà ń san data yín láì lò kò lọ rí.
1: Àwa lówó.
3: Ẹ̀hẹ́ àwọn yín lówó àwọn tá a ní ìyẹn kan tọ́lọ́run tá a lọ́la bẹ́ẹ̀ nǹkan so tá a sọ bẹ́ẹ̀ ni pé ẹ lọ wo owó orí ó mọ́tò kan tí ń wa truck kan sọ ó ní àti báyìí ló ti ń bọ látàbọ̀ òyìn ló ti bọ̀ kóhun tó dékò ó ní iye tí wọ́n ti gbà lọ́wọ́ òun kóhun tó débẹ̀ orí cement làwọn náà ó gbélé kò á tún wá ní jẹ́ quality gan cement ọ̀hún o wọ́n mú àwọn mọ́tò kan ẹ̀ rí wọn lawon state ta wa yi won mo awon moto kan tan won charge won ni kini kan fee college fee abi nkan kan tan charge won lori e opopo ori sibeti kokan oni e ti won gba lori awon kan te ko le kuro nilu kan won o gbowo ori lori moto to koya laarin yen won o gba e wa wo kan to kan kan gbe nkan lo bi e bi state mefa e wo ori to ti se ko to di gbe yen ita ran ojoba ye lori ni ati federal ni o ati state ni o IGA o tele nwa ati reverend te nse en pa npoko da ko ni tubo lori omo niyan ti tax ba ti le poju lori nkan ta nse na ni awa ta la nse Nigeria Dangote ta la ni atawon le se kini mi ta la ni ko han lara wa ko le jelu mi ni won o ti fun gbedeke bo gboro se se lele yi nkan won ni nsin elomi ni sibai nisin ironu pe so n le ko laye ohun ni o wa bai nisin e mo ti se mi ti beti so ni foundation ta kan fi 100,000 se laye jo 15 naira ngba won to block ni 15 naira lo ti won block sin 1000 plus cement eloni cement last time ti ko 8700 naira ni now o si cement da nisin so kilo wa de bi pa at kala ti igbaye na ri na ni 20 naira 10 naira 5 naira block temi ti mo duro mo se keto mo ra ri ki wa ni kala ti ra won cement 800 ati ra ri 7 ati ra ri Dangote e wa Dangote won o na o re da ti e lo ra kini kan o nigba yen e wa wo to wa di ni si ta ti ama to la rin mejeji mo
1: e ji ka fa won ale ni anfani tori akoko ti lo

0: tíkẹ́ẹ̀tì àmàlà ó ti fẹ́ẹ̀ tán owó ara ti yín o olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yín nù.
1: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
2: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
3: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Where did you buy it? CK. Easy.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà á gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìníléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CD Care máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
6: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care application tí ó ń sọ àlá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan a tún tà ní CD kẹ̀ a tún wá kù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bá rí ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràkáyé 94.9 lọ bá àwọn ọkàn ni. 32

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Francis, mo gbọ́ pé o tún ti open store mi sí ọjà alẹ́ sí lọ́yẹ́. Irú ọgbọ́n wo ló ń dá sí? Èmi ò rówó tajà.
2: Ilé ìfowópamọ́ aláṣìírí Gumi Microfinance Bank ni aláṣìírí mi. Pẹ̀lú àwọn ètò ìyáwó wọn.
3: Bíi bẹ̀ẹ̀ta mọ́ni.
2: Oṣù kan sí oṣù méjìlá ni wọ́n fi dá owó tí o bá yá padà.
3: Pẹ̀lú ìdá mẹ́ta bọ̀ 3.5%
2: lóṣooṣù.
3: Èké tún wà fáwọn olókoòwò ńláńlá àti olókoòwò kéékèèké. SME loan nìyẹn. Oṣù méjìlá ló fi dá padà. Salary advance loan fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti òṣìṣẹ́ aládàáni. Oṣù méjìlá gbáko ni wọ́n fi dá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àbí ìdá mẹ́ta bọ̀ 3% sí 3.5%. Àǹfààní àti máṣe ìlé orí owó rẹ̀ tún wà bọ̀ bárọ̀ gbogbo ìpapọ̀. Yẹn ni interest waiver tàbí overdraft. Oṣù kan tàbí oṣù mẹ́ta ni wọ́n fi dá owó tí o bá yá padà. Pẹ̀lú ìdá mẹ́ta àtààbọ̀ 3.5% owó tó bá yá. Láàrin wákàtí 48 hours 48 hours owó tó fẹ́ yá yóò ti jáde. Fún àlàyé lẹ́kùnrẹ́ 0707-313-5538 WhatsApp 0908-796-6284 Website www.groomingmfb.com Olú-ilé-iṣẹ́ wọ́n wà ní 160 Ọjọ́ U High Road Olóró Bus Stop Ọjọ́ Ìbàdàn Àdéhùn àti ìlànà ń tẹ̀lé wa.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
7: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn kan ilé ẹ̀kan ṣoò níbi tí CDK wà?
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn kan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
7: Láti oṣù tó kọjá, mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
13: CDK, sọ díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ gbé ayé ìrọ̀rùn. Home is where we find
14: Shared meals like delicious jollof and chicken
13: made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
15: That's why we say let's go home. There's food at home. Enjoy the taste of home with the newly improved onga chicken flavor.
16: The taste of home.
17: Gagaga
18: Gamsi
17: gbogbo ọya ni pele lodu ṣugbọn ojo ti ọya to je odu ọya ba farahan a ri pelu apere ni
18: Ganusi
17: aba mixture
18: agba ogun
17: amara soji
18: ta fogide ewe ategbose
17: yo lo tinu
18: Ganusi
17: paraba wo demire to ngun fe ni tele tele
18: Ganusi aba mixture ni o gbelura
17: binu ko tinu ngun gudugudu
18: ti san ara gbogbo fe sise pe
17: tori keri kara nru ni
18: lati joko dide fuya wa dagirase
17: on le sara die die nu
18: ya sawari egbogi Ganusi aba mixture
17: bo se fe dalabuku lodo lolufe re
18: bo ba dere ale
17: Ganusi aba mixture
18: ni o gbelura
17: eran re o se le kan si lori okele
18: gẹdẹgẹdẹ ara fifo danu
17: mara fuye
18: Ganusi aba mixture
17: nlagbade fun
18: to bara ni 100 odun
17: to tun gbo amade niyawo
18: ara re tun takutukutu
17: irufe Ganusi aba mixture
18: nlo gbelura
17: Ganusi aba mixture
18: o tu wa kaakiri ile itaja ogun
17: ati lagbe ni
18: karikari
17: asin wa lagbata jake jalo le Nigeria
18: Ganusi aba mixture
17: fast kenny Nigeria enterprises lo se
18: idojuko nmpc filling station
17: legbe bridge olonkemi
18: lagos ibadan expressway mbadan lo wa
17: telephone 0808168 9617 0808168 9617
18: Ganusi lo karao takebe
17: gagaga
18: Ganusi
19: ko si onje ti ko wu kokun inu ijoye pataki ni amalala wujo okele alasiri oninawo imuleya onibuka ko ba gbona ko se tutu ki obe sa ti loworo ofun mi
20: ni leleyi o
21: eja osan
10: 92 FM 94.9 fẹ̀yẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà àmàlà fẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 29 August 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹ́lẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ ríro ẹran pọ̀mọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀kọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ ò fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gba tiwọn bíbìrì food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀sọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní dojúkọ Adamasigba nílùú Ìbàdàn ọ̀la tó ti sọ di wòkè bùkà bùta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù àmàlà fẹ́st 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé iṣẹ́ tó ń pọ̀ ti Rega àti Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó dánmọ́.

0: lásìkò tá a wà nú ayé nísìn alára ní ń gbéra ga ni o ó dẹ̀ ti kọ́ mọ̀ ń báyìí tẹ́lẹ̀ nígbà kan rí lánàá ẹni tó ń lo mọ́tò ní jẹ́ káyé mọ̀ pó ní mọ́tò ládùúgbò rẹ̀ àtọ́fíìsì nìkan ní ẹ̀ ti mọ̀ pó ní mọ́tò àmọ́ ní ìsìn lónìí yìí kọ́kọ́rọ́ lákọ̀ọ́kọ́ fi sọ́wọ́ left àmọ́ jù báyìí níbi tán bá tabá ọkọ̀ dé tẹ̀kan lè ba respect wa lásìkò gbà kan rí lánàá kálukú ló ní pọ́ọ̀sì tí ẹ máa ń ju fóònù sí àmọ́ ní ìsìn kálukú ní dìí mọ́wọ́ láti mọ̀rú iphone alágbọn mẹ́ta ẹni tó ń la alágbọn méjì a máa ronú tó bá rá alágbọn mẹ́ta alágbọn kan a máa ronú tó bá rá alágbọn méjì ẹ wá gbọ́ o data lè mọ̀ sí lórí iphone yẹn gan o ẹ pé tó bá fẹ́ ṣe transfer owó ẹ jọ ẹ bá mi tán sport yín sà
1: ìdí tí mo jí mo gbọ́ nǹkan
0: ẹ mọ mo ń bọ o mi ò tí ì débi tí mo ń lọ.
1: Ó ṣe kún.
0: Láyé ìgbà kan àwọn tó lówó òkè ń pariwo owó ló máa ń fi wọ́n hàn tówó yẹn bá ti fẹ́ fi hàn wọ́n wọ́n tún máa dodge wọ́n máa dodge tó lórin bá fẹ́ kí wọ́n wọ́n ní ara ẹ mọ̀ wọ́rí tán bá ṣoore fún ìyàn wọn ní fẹ́ kétíkejì ọgbọ́n láyé ìgbà kan. Láyé ìsìn àṣehàn lókù abẹ́ fún yàn lówó lórí íńtánẹ́ẹ̀tì 20 people to send his account number àwa tẹ̀ àwa screenshot tẹ̀ pa ìgbà àlẹ̀mọ̀ láyé fún yàn lówó láì gbé kámẹ́rà sí mọ́ ní ìsìn. Àwọn èèyàn ń sí ìkì àmọ́ bá a bá dé patí àwọn olówó bọ́ndù ní ẹ̀ ń gbé fọlọ́rin ìgbà kan kò sírú ẹ̀ wọ́n bá fẹ́ náwó fọlọ́rin wọ́n kàn máa fún lójú báyìí ó ti yó lórin àwọn wàṣíù àyìndé já wọ́n jẹ fàájì àwọn barista ó ti yó lórin àwọn kábíyèsí yìí ò ní dìde náwó wọ́n kàn máa fún lójú báyìí atán bá ti fún lójú bóyá 100,000 àkọ́kọ́ nu 100,000 kejì sójú òun ọmọ ká wọ́n bá ti ń lọ kábíyèsí o wọ́n kàn bá kó gbogbo ẹ̀ pọ̀ ní ó lè jẹ́ bí 1,000,000 wọ́n fún láwọn kan òun kan àti bóyá olórí lọ wà ńbẹ ìsìn kò jọ mọ́ ní ọkọ̀ ẹ̀ tí máa ń kọrin tí máa ń hype èèyàn yìí ó tà lẹ́nu ó tà lẹ́nu orí tèmi náà máa wú bí gàrí ọmí orí mi a máa wú èmi náà máa kó lẹ̀ ó tà lẹ́nu ìmọ̀ náwó òkè méjì tà lẹ́nu ẹni tí ó bùn yàn mọ́tò ní ìsìn ọkọ̀ọ̀kọ́ tan kámẹ́rà náà ẹ fún mọ́tò àti amíhù owó ọ̀ká fún ẹ mọ́tò ó mọ nǹkan ìjọ tán sọ yẹn kọ́ná máa fún mi ṣó mọ nǹkan wá níbi ọ̀túnla yẹn wọ́n á ti pe cinematography wọ́n á ti pe ẹni tí ó ya fọ́tò everybody ó ti set mọ́ ṣe ń fún mi ń kọ́kọ́rọ́ mọ́tò báyìí ní ń lọ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n ó possible kan ẹ pọn kan ní ọkọ̀ break yẹn o wọ́n á wá bóyá blog kan tí ọkọ̀ break ẹ pé the CEO 32FM gift Amiyo Adebayo ọkọ̀ olówù mi lò ní ìsìn náà o 2026 Islander ẹ ṣàmì fún mi kò sí ń tọ́lọ̀ wò lè ṣe ẹnìkan kú lè mọ̀ gbọ́ bá ẹ̀yà tẹ́ ẹ bá fẹ́ ìyá èmi ò sáà mọ̀ ló mọ́tò kẹ́ẹ̀tì ẹ̀yà nǹkan ló dáa ká lè gbé sórí íńtánẹ́ẹ̀tì torí màá lè drag yín tẹ́ bá lè fẹ́ gbà padà mọ́tò ojú òní tí wọ́n fi polówó wọ́n tún ti fẹ́ gbẹ̀yìn ayé o.

àwọn tó ní pé tó dájú ń gbà kan ò kí ń wá sórí internet. Àwọn bàbá yin orí òkè ni wọ́n wà tán bá fẹ́ jíṣẹ́ fún ẹ̀rú ó mọ̀ bà wọ́n. Kí ni ìdí tẹ́rù fi ń bà wọ́n gbà náà wọ́n mọ̀ pé ọ̀pá bidà sọ bí dire ìlọ ọlọ́run ọba àlékí ọlá. Ó lè lóhun ó pẹ nìyìn lónìí kó dẹ̀ lọ tẹnìkan lọ́rẹ kó dẹ̀ yekún lórí ẹ̀ ó lè mọ́ pa in the next 100 years. Bọ́lọ́run ṣe máa ń ṣoore ti ẹ̀ nìyẹn. So ẹ̀rú ó wà mọ̀ bà wọ́n pé ṣé kò ní rí mi bíi pé mi ò jíṣẹ́ ọ̀tọ̀ ni tọ́lọ́run rán mi ọ̀tọ̀ ni wọ́n á ní ẹ ṣáà lọ gbàdúà agbára ọlọ́run àní rí burúkú lórí yín ẹ gbàdúà o màmá ẹ gbàdúà o ẹ gbàdúà yín tí mo rí lágbára o ẹ dẹ̀ gba awẹ̀ àwọn ò ní sọ́jú báyẹn lọ ní ìsìn online ni. Amúmirí ìṣà wọn dẹ̀ rí iná sírú ti atáàní amúmirí ìṣà wípé gómìnà ṣà. Àwọn àfáà ló ní wàlọ́ọ̀lọ́ọ̀ ìtọ̀lọ́ọ̀ọ́ súnmọ́ bí lọ́ọ̀ọ́ lẹ́ẹ̀dì lọ́ọ̀ọ́wà. Ayí lórí íńtánẹ́ẹ̀tì ní ìsìn. Àwọn tó mọṣẹ́ ń gbà kan tán bá ní à ó gùdò ajẹ́rìíwáyà ni bí ayé mọ́tò bá ta ẹgbẹ́ lọ́ọ̀dọ̀ ẹ̀ yóò ṣe tí yóò sì jí kò ní fẹ́ kẹ́ ẹ pariwo òun. A máa bẹ̀rù àdá mi máa mọ̀ nǹkan kan mi máa mọ̀ nǹkan kan àgàgẹ́ tó bá tún nípa ayọ̀ ọlọ́run bá jẹ́ mùsùlùmí pé àwùsùwìlà àṣàfìlà àwùsùwìlà béèjọ́ máa tẹ̀léra wọn ni àṣàfìlà àwùsùwìlà. Bàbá kan ní mọ́ wọn. Ó sì jẹ́ ń tó ní Jésù ni olúwa ni olúwa ni ohun gbogbo olúwa ló fi fún ni olúwa ni olúwa ni ẹ máa yìn olúwa ni ẹ máa yìn. Ó bá jẹ́ bàbá aláwo tó mọ̀ tó máa ń tó gbé dání. A ní olódùmarè ni.

0: ọkàn fi àwa ṣe bí ìránṣẹ́ sí yín olódùmarè ni olódùmarè ni ẹ̀gbọ́n tí wọ́n ní babaláwo adúpẹ́ lọ́wọ́ ọfá ifá adúpẹ́ lọ́wọ́ olódùmarè babaláwo bá ti ń ṣe ifá ò ṣe ò ṣe ò olódùmarè ò ṣe òun ìwọ ló ní gbogbo nǹkan o wọn mọjà mi ìfọ́ ń bú o mọjà kó bá mi wájú ẹ. promotion òṣìṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn kì í pariwo ẹ̀ kó tó di pé àwọn èèyàn mọ̀ pé ọ̀gá yẹn ti kúrò lọ́fíìsì yẹn bóyá wọn ti ń change ọ́fíìsì ẹ̀ ó lè jẹ́ láfto oṣù méjì tán ti bá tán ọ́fíìsì ṣe ta ló ń bọ̀ sọ́fíìsì ta ló ń ra mr ti amiru náà mọ̀ fi síbẹ̀ mr ti so wọ́n ti promote wọn nìyẹn bọ́ ní ìsìn inú meeting office now mr ti amiru is now. Alẹ́ ń tí ò ní lọ rèé yáṣọ ní ìsìn tó bá ti ń lo òde.
1: Bàbá kan ní mọ́ wọn.
0: A ní ẹ̀gbọ́n ẹ fún mi ń tọwọ́ yín yẹn náà.
1: Wọ́n jẹ́ dúkìá tó.
0: Ẹ fún mi ń tẹsẹ̀ yín mo gbádùn ẹsẹ̀ yín ẹ.
1: Dúkìá tó kù, má jẹ́ farapa.
0: Why?
1: Má jẹ́ bá wọn dúró láìpọ́n ní ìlú máa ní ṣèmi láṣẹ
0: bẹ́ẹ̀. Kí ló fà á tá a fi ń ṣe bẹ́ẹ̀?
1: Ṣèmi láṣẹ
0: bẹ́ẹ̀. Ọyìn.
1: Ṣèmi láṣẹ
0: bẹ́ẹ̀. Ibi tá a ń lọ láàárọ̀ inú.
1: Pẹ́pẹ́ àwọn ọ̀dà mi lọ́mọ̀ ṣèmi láṣẹ bẹ́ẹ̀.
0: Kí ló fà á táyé fi yí bìrì tá a fi ń ṣe bẹ́ẹ̀? A ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ ń lówó yóò máa pọ̀ òun ò ní o. Níbẹ̀ lówó ó ti sọ̀pọ̀lọpọ̀ tún dolówó. A lóun ò ní kò sí nǹkan kan
1: lọ. Ṣèmi
0: wọ́n mọ̀ ní.
1: Ṣé pé bàbá mọ pé pé ọ̀gá mi lọ́hùn ṣe mí láṣẹ pé.
0: Ṣùgbọ́n ní ìṣe ẹni tí ò tí ẹ̀ tí ì ní. Ọ̀rọ̀ tó bá yóò kò panú kò mọ́ ṣekùn gbangban torí páyé gbẹ̀gẹ̀ kò sínú dictionary wa mọ́. Ìyẹn ti ó ti yọ.
1: Ṣé pé
0: ó ti sọnù dandanù.
1: Bàbá mọ pé pé.
0: A lè tí ì ní tó ń ta ní gan tí. Ayé ò fi mọ̀ pé nǹkan ti wá ní tí ì ní tó bẹ́ẹ̀ so wọ́n mọ̀ rèétí wa. Bóyá 2 million ti wà nínú àkáǹtì wa àwa náà ti máa ṣe bíi pé at least bíi 20 million ti wà mẹ́ so àwọn yẹn ó wà máa rèétí wa bíi pé ọ̀bọ̀ ẹ ti lówó gan ti àmì ìyẹn bíi 40 million ló ti wà nínú àkáǹtì ọmọ mo ó kéré tán bíi 40 ìjọ tó tẹ bíi 4 million sí ìyàn báyìí
1: máa
0: ṣe yóò náà máa fún wa ní ip roshi ip buku adáadáa nù 4 million lójú rẹ alábòsíà. Kò kì í sáriwo èyí pọ̀ sí mọ́tò tó bá ra mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà láìbí íńtánẹ́ẹ̀tì ti wà tó ní ìsìn kódà kan tó gbé mọ́tò ń dé gàrájì ni ẹ ti ń ja báyìí náà ti ní latest added ẹ tún fún mi láwọn english tẹ́ mọ́lẹ̀. iPhone wọn latest náà 16 17 wọ́n ti ṣàmùtìn ọlọ́run ìbólójú rẹ wà ìbólójú rẹ wà mo sì ń lọ ordinary ordinary kílẹ̀ ni mò ń lò náà ìbólójú rẹ wà ọ̀jọ̀wọ́ wá dá mi lóhùn èló ní ń ta 17 yẹn 4 million yóò tó bẹ́ẹ̀ àbí ẹ bá ń gúgú ẹ̀ bá.
1: owó
0: tọ́ra lẹ̀
1: ní
0: ẹ̀dẹ́ dáná bí ìdí ní ìsìn àbọ̀dọ́dọ̀ àwọn dánìẹ́lì èyàn ni ẹ kọ́ ọ̀tí ẹ báyìí ṣáìbà ń gúgú ẹ. ẹni tó wá ń gbé fóònù yẹn kiri ẹ bá mi bí àkọ́kọ́ kí ni usefulness ẹ fún àkọ́kọ́ nu tó bá ní àwọn fi ń ṣe nǹkan báyìí so ń bí owó padà ẹ mọ̀ bù ẹ kejì tí ọba ti rí yẹn sọ ẹ béèrè pé lò ló kù lákàǹtì ẹ ibo ló kọ́lé rẹ̀ dé àwọn pẹrẹntì ẹ bó ló tọjú wọn dé ẹ bọdì fẹ bùgà.
1: ọhún ṣe mí láṣẹ pé.
0: why ti package wa fi ń ju ti tẹ́lẹ̀ lọ. àbọ̀mọ táyé bí láyé ń pọ̀ náà ní ìsìn ni ẹlòmíín mọ́tò ti ń gun òkì yẹn ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ni o.
1: mo ké pé ọ̀dá mi lọ́hùn ṣe mí láṣẹ pé.
0: èló lẹ pé ndọ́là ni ẹ gbé ewé ẹ sí náírà ẹ wo ti dọ́là jẹ lónìí. Àbí olóòdù ni láti ẹ̀ ò ní data àfi bo english ní ṣá
1: ṣe mí láṣẹ pé
0: ẹ jẹ́ ń gún bí o
1: ọ̀gá mi lọ́hùn ṣe mí láṣẹ pé.
0: ẹ ló yẹ pé ẹ̀rù sì ń bà

àwọn nǹkan yóò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí láyé àtijọ́ kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún sí ìsìn bí 15 years ago ìròyìn ò tí ì wọ́pọ̀. Kí ló fà á kí ló bí i sọmọ táyé bí láyé ń pọ̀ ni àbí ṣé kí wọ́n lè ba àmọ́ bùkún wa ni torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ẹlòmíì náà ọ̀fẹ́ bẹ́ẹ̀ ń tí ò ní ṣe o ẹlòmíì ọ̀fẹ́ bẹ́ẹ̀ ń tí kí ló ní lọ́wọ́ ni kí ló ní kí ló jẹ́ tí a bá rí i pé kò jẹ́ nǹkan kan àánú oṣù sẹ́yìn fún o ẹ jẹ́ ń ṣèkéde àti ìpolówó ọjà tí n bá ti dé kí n sójú òpó lẹ̀ ṣé fake it to make it ṣe ni ká torí èmi lè sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fake it to make it tí wọ́n ti make yẹ o mo dẹ̀ lè sọ àwọn fake it to make it tí wọ́n ti tẹ́ ilé ayé ìfọ́nì gan ṣá ẹlẹ́ ń bẹ̀ ń ẹ̀kú kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ń gbé báyé bọ́lọ̀ ń ṣe pé ṣẹ́jà máa gbé báyìí kò sí nǹkan ńlẹ̀ ẹlòmíín sì wà níbi tọ́ wà o tí ò tí ì rí nǹkan kan wọ́n ẹlòmíín tí ó bùkún rẹ̀ tọ́ pé yóò dìtàn ẹ̀ ní mọ̀ pé nínú ilé alámọ̀ ló ti

sísùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tó tọ́.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Òkìtì ọ̀gá òṣè kú gìrìwọ̀ fọ́baládé. Ọba Lúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀. Ṣé ti kágbọ́n sáfẹ́fẹ́? Fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Laughter House, Orí òkè tètè Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

0: we dey be e ka bo pada o
1: ala baba ki binu mi o kun da be de ba
0: oloye ismail omele ele awon ni aseyan o ti poju
1: olori amute mi gba
0: kini ni aye nti mi like baba isi lawon ewa ide yoruba te ma nlo nu orin won ewe gbegbe so mo ewe tin je be
1: ojo mi ko
0: so ni di mo kini o o mi ewe gbegbe
1: ojo mi ko janja ni ku
0: so mo ko so mi ko seje o mo yen na
1: lajoro lo tele
0: oju oko ye ti re 070 55000 949 070 5 meji odo meta 949 080 97
2: Hello.
0: Meta 949. Hello, Eku Ojumo Eka.
2: Hello, Mr. Chiamu.
0: Eka aro mami mi.
2: Eku Eto.
0: Esho ma.
2: E ma tesiwaju ko Jesus.
0: Amen.
2: That is true for money juno.
0: Ami Olorun ma.
2: Ya ile je sin la sojo.
0: Esho mami.
2: E wo si ari mi, o ni ogbodi oni kan ati beraga.
0: Igbeto
2: kala tu. E mo pa won baba yen. Agba to ba lo mi ninu lati jo oko ki dun woro woro agbo ofifo lo ma dun woro woro won lo je temi awon baba yin ogun won de je nkan ti won ni laje monu ṣugbọn lo di oni ti a ri mi o de nsete mu ku ojiji ba won ni ti a ri mi won ni to ba yoko dabi pe oyo ti so e ba ta ko dowo bo eyan ma dowo bo je ni
0: bawon
2: mo sin
0: won ni suju ota daada ni
2: je tin ti o ti sa pe sarara won lo ti sa won mo po kiki ara won won lo bi kan mo sin kan mo se video lati inu bedroom won kan gbogbo aye o mo ti won ri lori aye ju jara
0: o ti di yoruba akere won pe
2: o ti jojo o se ti gbogbo aye o mo ti won ni nkan to elomi o mo su obe to n se mi ki la ba de bi gbogbo yen
0: ki si ka
2: lu won ti jara won won pogun jara won ni tori gba te ba ti so gbogbo asiri aye yin ohun ti o sele sin sele yo wa ma sele sin won yẹn ni wọn fogun jara wọn ni ẹjọ kan mú táìpù tó ń lò láti jọ yẹn gan ó pé wọn
0: ó bẹ ta
2: gbogbo bá yó ṣe bíi pé òyò sísọ ẹ bá ta máa dọwọ bò jẹ lẹmí èèyàn fi gùn ṣùgbọn ti a rí mi ẹwù kan kẹ sàpò gbogbo ẹkọ ọrùn lẹmí èèyàn igun o gbọn lọ kí èso.
0: ẹ ṣeun ẹ ṣe mà ẹ ṣe mà hello.
3: Hello, ẹ káàárọ̀ sà.
0: Ẹ kú ojúmọ́ o.
3: Ẹ máa kú ètò.
0: Yes, ma.
3: Ẹ rí léwọ̀ lágbára ọlọ́run.
0: Àmì.
3: Ọpẹlẹ ẹrú ni látọ̀rọ̀.
0: Ok.
3: Tẹ rọrọ tẹ sọ láàárọ̀ ọ̀rọ̀ tó níye lórí gidi. Tẹ rá ọmọ ọ̀sìnsìn àti ìhàn ti pọ̀ jù wọ́n lọ báwọn yẹn wá ṣe sọ. Bàbá amúbìnrin ni mo gbé lóko. A fi àárọ̀ wọ gbogbo ẹ̀gúsí wọn. Tó bá wá gbé òru làwọn ẹlẹ́gbẹ́ ọwọ́ abá wa jù. Tọ́rẹ́ gùsì bàbá máa ń pọ̀ gan-an tí wọ́n di sínú àpò. Ẹ mọ̀ pé tí wọ́n bá di lójúmọmọ àwọn ará àbàpíjọ ọmọ yẹ ẹ̀gúsí ta dì lọ́dún. Ẹnìkan kan ò lè mọ̀. Tí mọ́tò bá fẹ́ ko náà mọ́tò onígi jáde ìgbàsùn yẹn náà ni ọwọ́ àpò. Lẹ́yìn àwa tá a jọ bí àtàwọn ìyá mọ́mì mi ó tán. Sẹ́yìn kankan tí ó mọ ìyá àpòta dì lọ́dún. Ṣùgbọ́n àwọn ọmọ tuntun bẹ́ẹ̀ lomi ìbá lóyún ọ̀gbẹ sórí kinní pàlàbà tí wọ́n ń gbé kí o. Tí gbogbo ayé ó lè mọ nǹkan tó ní. Tó àṣehàn ó sì pọ̀ jù. Kéèyàn ó sì pa nǹkan mọ́. Ó dáa ju kéèyàn máa ṣe àṣehàn lọ. Tí wọ́n bá wá gbó ẹ̀gúsí yẹn wá fún bàbá, àwọn ò ní mọ bí wọ́n gbé sí oṣù oru yẹn tóbi gan wọn ò tún wá jẹ ẹgúsí lé lórí ẹnìkan náà ni ọmọbi tó wó yẹn wá ṣùgbọ́n ní ìsìnlẹ̀ lórí bá ti ní 20,000 bá ti ní 50,000 ó ti dolówó mo ti wá ń kó bá wa láyé ìsìnsìn nù.
0: Ntí àfẹ́ẹ̀tì wa nìyẹn.
3: Ntí àfẹ́ẹ̀tì wa ní ìsìn ní tẹ́lómi ò tó lóhùn tuntun. Ṣé àwọn bàbá bàbá yẹn wọ́n sì gbọ́n kì í ṣe pé wọn ò láṣẹ hàn gan wọ́n máa ń pa nǹkan mọ́ ni. Kódà nígbà yẹn ta bá fẹ́ gbẹ ìṣúrú pupa yẹn àgbọ́dọ̀ jẹ́ níta. Ìṣúrú pupa àgbọ́dọ̀ jẹ́ níta. Nínú yàrá ni ó ti wà mọ́ta àti gbé. láyé ìgbà kan ṣùgbọ́n nísìnyí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ ti di orí Facebook tí wọ́n ń gbé káàkiri.
0: Èsúrú kú páwọn ju àwọn èsúrú yòókù lọ ni.
3: Kì í ṣe ọkọ̀ àgọ́rọ̀ jẹ́ ní gbangba.
0: Kọ̀rọ̀ lẹ́ẹ̀tì lọ jẹ
3: sùúrù. Àgbọ́dọ̀ jẹ́ ní gbangba.
0: Lọ́wọ́n
3: wa pẹ̀lú ní ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀.
0: Àmì ẹ ṣé o.
3: Ẹ rí mi sọ pẹ̀lú Yarùnilátọ̀.
0: Ẹ ṣeun máa mi. Ẹ pẹ̀ fún wa lágbára Ọlọ́run.

0: jẹ wọn ṣe yẹn ẹ mọ ṣe lọ èyí tán bá káàkiri.
1: Wàyé o, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC nínú àwọn ìbéèrè kan eléyìí tí wọ́n tuntun jíròrò lórí rẹ̀ wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní jíròrò pẹ̀lú ìjọba àpapọ̀ láti rí wípé owó tí àwọn òṣìṣẹ́ yóò mọ̀ san tí wọn yóò mọ̀ gbà èyí tó jẹ́ owó òṣìṣẹ́ tó kéré jùlọ iná ló yẹ kí wọ́n gbé sí 1,500,000 naira lórí àwọn ìpèníjà tuntun túbọ̀ ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àwọn ọ̀rọ̀ kan tó jáde láìpẹ́ níbi wọn ti wípé 1,900,000 naira 70,000 naira tí wọ́n tẹ́wọ́ gbà náà ẹni kò tó gbọ́ bùkátà bí ètò ọrọ̀ ajé ti rí mọ́ lórílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀ lásìkò tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 FM Ògúndélé Ọ̀làríwájú sọ̀rọ̀ ayànnàná lórí ọ̀rọ̀ àwùjọ Ọlálékan Ọlajọbí iná lójúwe ìbéèrè ti àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe ìbéèrè fún gẹ́gẹ́ bí èyí tó le ṣòro díẹ̀ fún ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ lórí rẹ̀.
2: Gbèsè ẹ̀rọ àwọn ẹ̀ka òṣìṣẹ́ àti àwọn ìjọba àti àwọn ọ̀dọ́kùn ìlú tí wọ́n jókòó láti jíròrò lórí iye tí ó yẹ kí wọ́n máa san fún wa kí a sọ tòótọ́ oye tí wọ́n ń gbà lọ́wọ́ yìí tó jẹ́ 77,000 yìí ó kù díẹ̀ káàtó 180,000 òun ni wọ́n san fún wọn báyìí. Ó kù díẹ̀ káàtó torí tí a bá gbé lọ sí orí owó dọ́là èyí ni owó tí a fi ń wo owó wa níbí a rí pé bóyá lójú 5,000 naira 100,500 naira àti dọ́là tí a ń gbà lóṣooṣù. À ń rọ ìjọba àti àwọn ènìyàn wa láti jókòó láti sọ ọ̀rọ̀ yìí. Èyí ní dẹ̀sí ní ṣe pẹ̀lú àwọn gómìnà wa ní àwọn ìjọba ìpínlẹ̀ wọ̀nyí àti ìjọba ìbílẹ̀ láti rí ohun tí wọ́n lè ṣe tó fi jẹ́ pé owó mọ̀ èyí tí ó ń wọlé mọ̀ àwọn ènìyàn wa rí owó tí ó jọjú gbà láti lè máa fi jẹ́ èrè lórí iṣẹ́ tí wọ́n ń ṣe kí gbogbo rẹ̀ má jẹ́ pé a kàn ń ṣiṣẹ́ bí erin wọ́n sì ń jẹ bí.
1: Ẹ̀wẹ̀ ẹni tí òun náà ní ìmọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ Comrade Sam Agbẹ́túyè nínú ọ̀rọ̀ tirẹ̀ náà rọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láti rí dájú wípé kì í ṣe ọ̀rọ̀ nípa à ń gbé owó òṣìṣẹ́ sókè nìkan iná ni kí wọ́n jà fitafita fún lọ́dọ̀ ìjọba bí kò ṣe láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kí ó bọ̀ sípò nípa mímú àwọn ẹbu ìfọpo orílẹ̀-èdè yìí tó ti dẹnu kọlẹ̀ kí gbogbo rẹ̀ pé mọ ṣiṣẹ́ àti àwọn ìgbésẹ̀ míì náà tó yẹ ní gbígbé kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè de Nàìjíríà kò lè dá. Ní ìlú Ìbàdàn iná ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbáradì báyìí láti ṣe àjọyọ̀ àyájọ́ ọjọ́ àmàlà tó jẹ́ ẹlẹ́kejì irú rẹ̀ èyí tí iléeṣẹ́ rédíò 32 FM 94.9 tí wọ́n gbé kalẹ̀ tí yóò wáyé ní Recreation Club ní Adama Singba Sabo Mọ́kọ́lá nílùú Ìbàdàn lọ́jọ́ 29 oṣù kẹjọ oṣù tá a wà yìí ọdún 2026. Gbogbo ètò ni yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti aago 12 ọ̀sán níbi àwọn èèyàn yóò ti wá láti ẹ̀ka gbogbo láti wá jẹ́ gbádùn pẹ̀lú àmàlà jíjẹ lọ́nà ọ̀tọ̀. Fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti láti ra tíkẹ́ẹ̀tì lórí àwọn nọ́mbà yìí ilẹ̀ ti mọ́ kàn sí olúbuyin pé 0806-218-5194 tàbí Yusuf lórí 0805-356-1131 iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ iná ló jẹ́ wípé ohun tó jẹ wọ́n lógún ni láti mọ mú kí ẹ̀rín kí ó mọ pẹ̀ kí àwọn aráàlú níbi ó ti jẹ́ wípé níbi tí wọn yóò ti ṣe àyájọ́ ọjọ́ àmàlà tọdún 2026 náà ni kò ní tẹ̀tì nínú mímú àṣà àti ìgbélárugẹ nílùú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣíṣe ìgbélárugẹ rẹ̀ sílẹ̀. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́sìn gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ẹ ó sì mọ gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè abala eré ìdárayá tó fi máa bala múlù dùn ẹ mọ yìí kúrò ńbẹ́ẹ̀. Adúpẹ́pẹ́ Ṣìwánbẹ̀ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní ilẹ̀ òkèrè báyìí ilẹ̀ Iran ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọlógún ilẹ̀ Amẹ́ríkà wípé ó ṣeéṣe kírúfẹ́ yìí kó ní àtúbọ̀tán tí kò ní dára gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olórí fún àwọn òṣìṣẹ́ lẹ́ka àwọn ọmọlógún ti ilẹ̀ Iran náà Ali Abdullahi bí ó ti ṣe ìbéèrè wípé ogunlọ́gọ̀ àwọn ohun ìjà ojú òfurufú kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́fín báyìí láwọn agbègbè kan eléyìí tó sì jọ wípé àwọn orílẹ̀-èdè kan náà ti ń ṣe ìrànlọ́wọ́ fún ilẹ̀ Amẹ́ríkà lórí àwọn ogun kan tó ti wáyé láàrin ilẹ̀ Israel Amẹ́ríkà àti Iran náà láti ọjọ́ 28 oṣù kejì ọdún tá a wà yìí.

Ọ̀sùn sí ẹsẹ̀ gbajúgbajà oníjó Pascal Odinaka tí ọ̀pọ̀ mọ̀ sí Pokoli wípé ó lọ́wọ́ nínú àwọn ìwà kan tó ní ṣe pẹ̀lú fífi àbùkùn láti fipá bá ní lò pọ̀ kan níbi tí wípé ní ọdún náà ni òun àti ọ̀rẹ́ òun kan lọ sí ilé Pokoli náà láti lọ rí kẹ́kọ̀ọ́ àti wípé kó tọ́ wọn sọ́nà gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ àmọ́ nígbà tí wọ́n débẹ̀ ni ló ń gbìyànjú láti fi àbùkùn ìbálòpọ̀ lọ̀ wọ́n tó sì jẹ́ wípé ṣe ni wọ́n jà fitafita sáré kúrò níbẹ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe ìbéèrè wípé kí ló dé ti ẹni ọ̀hún fi kò fi sọ̀rọ̀ náà látẹ̀yìnwá iná ló jẹ́ kó di mímọ̀ wípé ẹrù ló ń ba òun wípé ó ṣe é ṣe kí ọ̀rọ̀ òun káwọn èèyàn mọ́ gbà á gbọ́ kó tó di àsìkò yìí tẹ̀ bá gbàgbé láìpẹ́ iná ni ní ilẹ̀ ti UK ni wọ́n ti fi kélé òfin gbé Pokoli náà nínú ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú wípé ó lọ́wọ́ nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ tí kò tọ́ ní àwọn ìròyìn tí a bá fẹ́ fi tó wa lọ́tí lóní yàjó ẹ lè mọ̀ kàn sí wa lórí email yìí @32news@gmail.com àwọn kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí kí a tó mọ̀ lọ àkà sí yín létí wípé ààrẹ tinubu yóò mọ jíròrò pẹ̀lú àwọn olórí orílẹ̀-èdè míì níbi ìpàdé àjọ ìṣọ̀kan ilẹ̀ àgbáyé tí yóò wáyé ní new york iléeṣẹ́ rédíò 32 fm náà ti ṣetán báyìí láti ṣe àyájọ́ ọjọ́ àmàlà ẹlẹ́kejì irú rẹ̀ tí yóò wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ní ilẹ̀ òkèrè ilẹ̀ iran ti ń ṣe ìkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọlógún ilẹ̀ amẹ́ríkà wípé èyí lè ní àtúbọ̀tán tí kò dára lábala eré ìdárayá jọ pedro tó jẹ́ agbáwọ̀ wájú fún ikọ̀ chelsea tuntun bọ́wọ́ lu àdéhùn tuntun pẹ̀lú ikọ̀ náà títí di ọdún 2032 lákòótán lábala amúlùúdùn òǹkọrin ṣèwọ́ṣèwọ́ jọ́jì náà ló tuntun fi ẹ̀sùn kankan Pokoli wípé ó ní ọwọ́ nínú ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú gbígbìyànjú láti bánilòpọ̀ lọ́dún 2024 lórúkọ mary ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ olúṣọlá mọ̀ọ́mọ̀ lótú tó sì kà sí etí ìgbọ́yín ẹ ṣeun tẹ́ ń gba 32 fm fẹ̀yìn ẹ̀.

0: 32 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card, 500 naira, 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Èje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Ada tun ka sa ko amujuba ara wa losan toni lori eto sare budon ni kon ni aderin posonu 32 fm 949 ibadan oluwa mi re omo ojo loruko temi
1: ba motan adumola adeju e ka bo sori 2013 duro de
0: yes
1: lori kan ni aderin posonu
0: yes
1: laptop house laptop fm ga le be laptop ko yeyi Station with Sabi, Station with Geta, Station with Noti, and the Station Park.
0: Bẹ̀bà ti mú nọ́bà béèrè yín á ju béèrè sí yín ẹ̀yin náà wà fún wa ní dáhùn tó ṣe kíni tó bọ́ sójú ẹ̀ tẹ́ bá ti wá fún wa ní dáhùn tó bọ́ sójú ẹ̀ tán ẹ̀bùn tá a kó wá sórí ètò lónìí
1: àwọn wọn ni àgbọ́dọ̀ kó padà lé
0: àti ẹ̀ láàfẹ́ láàfẹ́
1: àgbọ́dọ̀ kó padà lé
0: àpò láìkó wá
1: bẹ́ẹ̀ ni ó láwù
0: ẹni
1: tó lówó ọ̀tẹ́rù ní ìtaná ló mú
0: ẹrù rèé wọ́n lọ́fẹ̀ẹ́ ni wọ́n fún wa
1: sórúdú ọ̀fẹ́ nígbàlà
0: ọ̀fẹ́ làwa náà fi fún yín ẹ mọ̀ gbàgbé pé àdéhùn àti àsọtẹ́lẹ̀ lórí sáré budan ìyẹn ni wípé tẹ́ ẹ bá ti pè wọlé àkọ́kọ́ ọbẹ̀ kẹyìn tẹ́ ẹ fi ń gbọ́ wàálẹ̀ a mọ̀ wípé ẹ fẹ́ràn wà dáadáa àti wípé tí wọ́n bá ti ń gbọ́ wà ẹ mọ̀ yí rédíò yín sókè dáadáa ni káwọn ará ilé kí wọ́n bá lè ṣe kíni kí wọ́n máa gbọ́ wa bí wọ́n ti wá pè wọlé sórí ètò ẹ̀yí rédíò yín lẹ̀ ò ka lè gbọ́ra wa dáadáa ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ wá tún ni wípé o bẹ́ẹ̀ bá ti wá mú nọ́bà béèrè yín kò sí àǹfààní wípé ẹnìkan ń sọ ìdáhùn fún
1: yín bọ́
0: bá ṣe ń sọ
1: àgbọ̀ bọ́ bá ilé sọ́mbẹ̀ àgbọ̀ nbí
0: a mọ̀ gbọ́ o
1: bọ́ mi fi ń ta itú
0: àṣepé iṣẹ́ ta ṣe
1: bọ́ bẹ̀ mi àkànṣù pé rẹ ọ̀gá wa kan ló ń jọ̀mù bá ti sọ bá ti fẹ́ náà a ní ẹ bá ń gbè pọ̀n bọ́ bẹ̀ mi ọ̀rẹ́ pé ìyá rẹ
0: wá
1: ọyẹ́ tẹ̀ lè fọ ìrìn orí mẹ́yìn kan jẹ́ nítọ́ jẹ́
0: ọ̀yà kúkú mú kọ́nù méjèèjì ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú kulu 0705-5949-0809-7000-949 tàbí 0906-2000-949 kátẹ̀ ẹ̀ tó lọ sápa ibẹ̀ ọ̀dà àwọn tí wọ̀ wá lójú òpó facebook wọ́n rí pé a tún pé mẹ́ta nù
1: lónìí
0: àti ẹlẹ aláwọ
1: funfun bí gbà wọn ju kinní náà lérú ni ṣé ọrẹ tí ń jò ní wọn lè yàn mẹta la fi ibẹ èèyàn mẹrin
0: rèé
1: èmi lẹni kẹrin ń jọrẹ lọ.
0: ọmọ
1: ọlọrun gógó ẹ bá lè tiri bí náà ti mọ̀ pọ́ ọmọ ọlọrun ògbà gbélélé
0: lágúlì
1: jàlá ilé
2: ọ̀dà o yẹ kí ni kí wọ́n tayọ̀mídé
0: yẹ kí ni kí wọ́n tayọ̀mídé o ṣeun káàbọ̀ sórí sáré budan fún tọ́sọ̀ọ̀tún ní bá mi
1: adupe lodo lo
0: mo logo mo ri o
1: to da o da mo ti gbo
0: o
1: da mo ti gbo o da mo negative ni afo ni ta ba develop e yo gbe positive jade
2: sorry
1: apa
2: mi ba mo tan
1: o pawo op Nigeria
2: antinery
1: gbogbo agbe ti o pawo o ba da to e wa gba card re ni o mo do dijo na o
2: e ma wo e ma wo ri
0: o mo won ti pe mi
1: won
0: la
1: wo e no mi odun
2: damu e se
1: gbo aya fe kan nkan ko damu njo na
2: ina e se
1: ko ma di pe mbo lawa mo wa nsale mo wa loge mo wa laara fe mo ti wa lowo ko wa ni
2: be sa fun wa lodun to lo
1: mo wa nbe mo wa nbe mo wa nbe mo wa nbe o to ni bi ji mo so da so ori mc ni ma so fa mc ni ma so fa ju party ya ma gbogbo alaga ya ma gbogbo kini kan ko ni raye jeun
2: lagbo
1: lo ma je nse si yeye
2: so ma je pa pa ba da ni pe deju ojumo pa wa le njo
1: yin
2: ma da mu waju ko de safu wa lowo
1: kan adupe adupe
2: inu wa dun oni ti won no ni baje
1: ami ami
2: a ki o gba won to se arati le yin na gbo gba won la won la na ati ku to dun lagbo olohun a de le so mi
1: ami ami
2: a de ki o gba won arati le yin wa dan se wa lori lori eto yi àwọn àbá abẹ́là yálẹ̀ àbá já sí ọgbọ́ ìlọ́sílágbọ́ ọgbọ́ wọn mọ̀ ní dojúbọ́ wà
1: nílágbọ́
2: àní sókúnlé wọn
1: àní
2: sókúnlé tiwa náà ẹ bá mú béèrè lọ́dọ̀ àmú kí àǹtí adọ́ẹ̀sẹ̀ dé o sísá yẹ gíní
3: òkè ẹ̀fíṣẹ́
2: o bá àti ẹ̀gbọ́n àti ẹ̀sàlẹ̀ ìjọba ẹ̀ta
3: àwọn náà
1: ṣé ẹni pọ́ òsìsá yẹ gíní dùn pọ́
2: Bo lori leti.
1: Wa lo ati da.
3: Bo
1: lo lo we. E mo wo ticket ile.
2: E ba mu bere lodo keta. Eketo mo ni mi.
0: Eh agbo.
1: Okay.
0: Eketo mo iduwo gbo. Ta goda to
1: ni. Iduwo gba bi kere leti.
2: Bẹ́ẹ̀ni
1: o. Bọ́bá sùn lọ, a sì mọ ẹja tán.
0: Ọdọ ta le ti fẹ́ mu bere.
2: Àti ìbéèrè ẹ̀bá mú béèrè kẹta.
0: Ìbéèrè kẹta. Àwo, ìbéèrè tó rọ̀ ní béèrè kẹta, ṣé ń gbọ́ mi?
2: Náà.
0: Mo fẹ́ kẹ́ ẹ tọwọ́ ọ̀fà bọnu ni.
2: Náà.
0: Ẹ fún mi ní ìtumọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí gọ̀gọ́ lè ní.
2: Gọ̀gọ́.
1: Mi ẹ̀.
0: Gọ̀gọ́.
1: Ṣèyí gọ̀gọ́ tó fi ń
2: gọ̀gọ́ wọ́n fi ń kà nǹkan ni.
0: Wọ́n fi ń kà nǹkan.
1: Ó dé ní.
0: Wọ́n
2: fi ń kọ́ sàn. Gọ̀gọ́ náà dẹ̀ ni. Adílé fi gbé nǹkan wó.
0: Bí kí ni?
2: Ká fi kọ́ nǹkan dúró lórí òkè. Alé fi fa mi, alé fi mú omi. Iyọ̀ iyọ̀ dòrò, alé fi yọ̀ dòrò lódò.
1: Gọ̀gọ́ nù.
2: Gọ̀gọ́
1: ni. Ó ti dà, gọ̀gọ́ sọ lóòótọ́. Gọ̀gọ́ sọ. Kùtùkùtù òru. Yes, sir.
0: Ibrahim lati je gbogbo ojo opo yin yo to.
1: Ba mi ni o. Ojo opo ri bakan be ba lafani ati pe pada o.
0: 0705-5000-949-0809-7000-949 Edwe Kaso.
1: Edwe Kaso, sir. Yes, sir.
4: Ọ̀pọ̀ yín lóyìn táwọn ti lọ Abájá sí ìwàlẹ̀ àfá àwọn tí ń ṣe kí ní ẹ̀lú.
1: Hello, sir.
4: Abájá sí ìwàlẹ̀ àfá.
1: Ok.
4: Bá a mọ̀ tán,
1: ìbéèrè keje. Ìbéèrè keje. Abájá àfá láti ìsàlẹ̀ Aziz.
0: Ẹ sáà mọ fi mí sí.
1: Ẹ kàn bá ní sọ ọjọ́ wo. Oṣù ọdún òní ẹkọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Nàìjíríà.
4: Nineteen sixty.
1: Ó láyé sí òmìnira. Nígbà tá a gbọ́ òmìnira. Padà ògbóró.
0: Mojóun
1: bí ojó. Ẹ bọ́jọ́ akétò tó parí. Torí ẹ̀ láì gbétò kalẹ̀.
0: 0705-5000-949 Ẹ̀lọ́ ẹ̀ka sọ. Hello.
1: Hello.
0: I don't
5: Kuda. Network any.
0: Ojo opo yen ni 0906-2000-949. Tikẹti amala yin o nbe nle o 3000 naira ori kan.
5: Bẹni.
0: 3000 naira ori kan.
5: Bẹni.
0: Owo naira le wa laita.
5: Bẹni.
0: E ma gba ka wa gba tikẹti yin e ti e le pe soju opo yin na e je sare fi
5: se ta
0: ko to di pa lo fa 0813233-9362 te ba fe ra tikẹti amala yin ojo kokan din ni ogbon iyun Saturday to kẹyin ninu osu yi bere lati ago meji la osan fun gbogbo yin te ti ra tikẹti yin o la mo bere amala first hello e ka so o
6: hello saribu
5: saribu do
6: I could have put a bag
5: here,
6: but I did.
5: I'm number one.
0: Number one.
6: I lost a hell of a car with your wow. So I don't put a fellow on
5: one. But I got
6: a lot of bottom book.
5: I mean,
6: I want to take you.
5: I mean,
6: you got more. Oh, yeah, Bamata.
5: Yes, sir.
6: And you, Yahoo. You
5: better let you.
6: Really,
5: Lekeni e kan ba nda ko orile edi mefa pere lagbaye oruko eyan ni won fi so won
0: oro
5: mo ma ma fun won ni
0: oro
6: oro
0: oro
6: oruko eyan fi so won
5: eh awon orile edi yen
6: so fa ha ke ko nle
5: o da
6: bi de ko nle lo
5: o da o da
0: gbẹgbẹ wa panti meri
5: se wero kule ni
0: le ba ti pe Saint Mary country abi Saint Mary United
5: wero wero
0: hello e ka so
5: hello hello sir ba bule o se die e ka bo sori eto sir yeah
6: ke bala ti le ni le ati lo fun ni ti na do lo
5: ah adupe adupe
6: Pale mo do amala Olorun je ba layo
5: Amen
0: Seyin ti je bu nbo wa jamala
6: Ah ama ba yin je nu eni
5: Eh ah fe da won lamu tori owo oko
0: Eh
6: Ba mo ta ya ibere kejo
5: Ibere kejo E kan ba mi daruko Ijo meji pere lorilede Nigeria Ta ni olori orilede papa
6: Ni ojo kini ti logbon ojo kokandinlogbon ati ogbon ojo osu keje odun 1967
0: odun 1967
6: ogbon ojo ati ogbon ojo kokandinlogbon osu keje odun 1967
5: okay oda ibe ni bibe ko
0: won mo pa
5: hello
0: oye won
5: po
0: oye won po
5: hello ma
7: ekweto
5: yes sir yes ma
0: mommy habib
7: Bẹ́ẹ̀ni àǹtí mi, ẹwẹ́ ni sáàrẹ kò ní rẹ́yìn.
5: Mọ́mí Lábọ́lá ti Habib.
7: Ẹ máa wà máa fi àǹtí mérí mo pe wọn láàárọ̀ ìgbọ́n láyẹn
5: ṣe
0: ọ̀dà ó ti yé mi ẹ̀pẹ̀ mi lẹ́yẹ
7: ẹ̀kú ètò. Akáwọn alátìlẹ́yìn wa kò ní bàjẹ́ fún wọn
5: wá máa rí wọn
7: bá ti ẹ̀fẹ̀ mi ní dé.
5: Àmì
7: mo kí ni o,
5: ẹ̀kú ètò.
7: Àǹtí tán ṣẹ̀dé náà. Ẹ káàbọ̀ láti Norway.
5: Ẹ bá
7: gbẹ́
5: Ẹ bá gbẹ́
7: Ikima. Ẹ fún mi béèrè karùn-ún.
0: Ikima náà.
5: Béèrè karùn-ún. Ẹ kàn bá ń dárúkọ orílẹ̀-èdè.
7: Ẹlẹ́ karùn-ún.
5: Orílẹ̀-èdè márùn-ún péré àwọn ọ̀jagun rí.
7: Ṣá.
5: Orílẹ̀-èdè márùn-ún tí ọ̀jagun
0: rí. Wọ́n ọ̀jagun rí.
7: Tí wọ́n ọ̀jagun rí.
5: Bẹ́ẹ̀ni.
7: Saudi Arabia.
5: Saudi Arabia. Ó mọ̀ dé ní.
7: Equatorial Guinea.
5: Equatorial Guinea. O di meji.
7: Ewo, e so yo.
0: Nigeria ko.
5: Equatorial Guinea.
7: Aja labeli.
5: Oda kuburu.
0: Abi abi.
5: Eh, wala ja labeli. Ita ja ina ni jo. Ira se o se doju ko. E wa li kile wa dodon.
0: Aye dodon mi. Hello, ka so. Ah, oju opo. Hello.
5: E ka so. E ka so sir.
8: Ba ba mo te mo ki yin o.
5: Ah ba mi e pele sir. Akurin ana o.
8: Ire mi gari.
0: Ah.
5: A dupe lodo Olorun.
0: Eh.
5: Ami ami. Ami. Ami ami.
8: Lati leyin wa o. E ba mi ki won se gan o.
5: A dupe.
8: O ni do boju
5: awo. Ami ami.
8: O ko Jesu.
5: Ami.
8: O ni bo mi re ogbo logba. Olorun yo mo bo mi.
5: Ami ami.
8: O ni do boju wa
5: ni. Ami.
8: Ati ogun owo ati ri owo. Obure won ku le o.
5: Amen.
8: Aunty Mary.
9: Sir.
8: Ki ni e se gan o.
9: Yes
8: sir. Ku ako le mi ana o.
9: Yes sir.
8: Lo ma ko ile o.
9: Amen.
5: E ki Aunty Mary ni won se eni won se gan e ke mi gan. Gan lo ndu mi. Gan.
8: E ma ti mo ku bo mi.
5: Amen. Amen.
8: Jesus. Amen.
5: E sha dupe sa. E shi sa.
10: Hello.
5: Hello, ma.
10: Hey,
5: Gossam, ma.
10: Yes,
5: sir. What's wrong
9: with you? What's wrong with you? What's wrong with you? Yes, sir. I'm
10: going
5: to. Yes, ma.
10: Okay. I don't know how to do it. I'm going to do it.
9: Ha!
5: O da ko ni le o do re la mu ti e tun ro won wa ni ko so ko le
9: o ba mi e mu no ba bere yin ma mi
5: a ti e ti gbe bere je ti lo o wa ti e le o tun wa to ro o te ba la fani ati pe pada
9: hello
11: hello ma
5: hello sir
11: yes sir about
5: yes sir
11: Yeah.
5: Yeah. Yes. Yes, sir.
11: That's my number 10.
5: Number 10, yeah. If you are a baleo. Check, Bob. Enter my new. Check, Bob. Oh, shoo, you, ba. Check, Bobby. A camera for Rimbe. Oh, shoo, you, ba.
11: Sarah,
5: you really. Don't make us you, back on you.
11: Abi osu yoba. Osu yoba yon yimi. Si ni sere, abe osu yobu
9: lenka. Oya e kabe
5: si mo. Oya e kabe si mo.
11: Sere irile, elena ibe obudu. Owawa. Owawa. Bili ope.
5: Oda, oburu bibe ni bibe ko.
9: Owawa, owawa. Owawa, owawa.
11: Owawa, ope.
5: Twelve. Oshida.
11: Owawa ni ten. Yes sir.
5: Ah.
11: Bama ten.
5: Ah.
11: Ebi se la nu.
5: Ah.
10: I'm a try,
9: I'm not sure. Efi iwa kun oro mewa pere ko nitumo apere iwa obun o ye fun mi ni mesan
10: iwa omugo
5: eh zo de ni
10: iwa eri
9: eh olo
5: okay.
9: O di meta o di meji
10: iwa ologun iwa ogun
9: iwa ki le pe
10: iwa ogun
9: a e ti mo logbon
5: mo logbon
9: Ibere karun tori pe wa so wi pe ibere ma le mo wa fe ko ro
5: se be ni
10: mo gbo
9: e ko ba mi pari owe yi pere
10: ah en ta mi
5: se mo we ni
10: ah mi o mo we o
9: owe ye wa ro e ko pari e n pa papa oko nla salangba pisin
10: ah e mo e wo
5: da bo
9: Aunty Tora yo.
5: Toro ju.
9: Toro.
5: Toro je kolo.
9: Ah. Oja, won ti lo. a doju de oja ta mi papa pa ta ba pada de sare budonte so wo waju.

0: 32FM ti wa okay.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwọ́dún lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
7: 0707-460-3919.
8: 32 FM 94.9.

0: igi ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkò kẹ ó pọ
1: o ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: lẹ́yìn àlàáfíà àlàáfíà náà tún ni. Bó ti wò kẹ́yìn ológun ẹrú kódà béèyàn bá níwọ̀ fún ọgbọ̀n birúfẹ́ ẹni bẹ́ẹ̀ bí ò bá lálàáfíà àdúẹ̀ yọkan dundun náà ni ó pè ká yí ọmọ ọ̀bọ̀n ń bẹ lódùmarè.
1: Ẹ̀mí ìṣẹ́gun jẹ̀mí ènìyàn lọ bàbá wọ́wọ́ àwájú àìsàn ní ọbẹ̀.
0: Nǹkan tí kì í sú ẹ̀dá láyé lára rẹ̀ náà làlàáfíà. Ìdààmú jẹ́ nǹkan tí mo ń tètè sú ẹ̀dá. Kólódùmarè kó má fi san ara wa ìjà ara wa kó má fi dè wá lókùn. Ẹtí tú FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rin ipò ṣónú gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa lórí ètò dókítà orí afẹ́fẹ́ mo kí wa káàsán pé a kú gbìyànjú. A kú bójú ọjọ́ bó ṣe rí a kú kó lè dáa tí gbogbo wa ń bá káàkiri. Kó lè dáa tó ń tàlàáfíà. Òun náà la ṣe ń sọ fún wa pé ó ṣe pàtàkì láti ṣe ìtọ́jú ara wa. Lórí ètò dókítà orí afẹ́fẹ́ lónìí gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìlera wa òun náà la máa ń jíròrò lé lórí pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àwọn nọ́ọ̀sì àwọn màmá wa tí wọ́n jẹ́ agbẹ̀bí nímọ̀ ti ìlànà ìṣègùn òyìnbó àwọn náà ni wọ́n máa ń wá sórí ètò yìí àti gbogbo àwọn tí ìlera wa tó kàn pátápátá. Lórí ètò yìí lọ́sàn yìí mo lórí ọ̀fẹ́ láti sọ fún wa wípé màmá wa Janet Olú Fúnkẹ́ Fátúnbí tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ elétò ìlera gẹ́gẹ́ bíi nọ́ọ̀sì onímọ̀ tòyìnbó àti kágbẹ̀bí ọmọ pàápàá jùlọ àti ìlànà nípa ìfètò sọmọ bíbí family planning. Àwọn ni wọ́n ń bẹ pẹ̀lú wa nínú okulu ògbóhùnsáfẹ́fẹ́ yìí Mrs. Janet Olúfúnkẹ́ Fátúnbí nursing midwife and family planning àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló bí n pé mi ò ka dókítà bẹ́ẹ̀ sí náà ni nǹka nọ́ọ̀sì ṣùgbọ́n àwọn màmá wa tí wọ́n kà á àwọn náà ni wọ́n wà pẹ̀lú wa níbi mọ́ọ̀mì ẹ̀ka sọmọ.
2: Ẹ̀ka sàn ó ṣe dáadáa lẹ́wà ó ṣe dáadáa lábá yín o.
0: Àdúpẹ́ gbogbo àwọn olólùfẹ́ wa àti olólùfẹ́ yín tí wọ́n ń gbọ́ yín jákèjádò àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n ní gbólóǹkan.
2: Ẹ kásán o. A kú àkókò yìí o. Ìgbà òjò yìí àtura o.
0: Àmì.
2: Orílẹ̀-èdè Nàìjíríà ní ìsinmi.
0: Àmì.
2: Ẹ kúlé o.
0: Ẹ káàbọ̀ mà. Gẹ́gẹ́ bí nǹkan tá a ní ká jíròrò lé lórí lónìí. Ẹ̀hùn náà ni bí nǹkan oṣù tó ṣàdédé mọ́wọ́ dúró. Àti ìgbà tí obìnrin tí ẹ á sọ wípé kò ṣe nǹkan oṣù mọ́ ní ìlànà ti ẹ̀yin onímọ̀ ṣègùn òyìnbó àti gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kó tó di wípé yóò kọ́kọ́ di pé kiní yìí kò wá mọ́ o ìyẹn pé obìnrin ṣe nǹkan oṣù ẹ̀ kó tó di pé kò ní í wá mọ́ kí ni nǹkan tó máa ń fà á àti wípé nǹkan oṣù obìnrin eléyìí tá ẹ kọ́kọ́ pè ní ṣe perimenopause ṣé bẹ́ẹ̀ ni ṣé mo gbà dáadáa.
2: O gbà tó fúnra rẹ.
0: Ọlọ́run ṣeun kí n mọ́ kọjá ayé mi ni ẹ ṣe mà. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù kí gangan ni nǹkan tí à ń pè ní perimenopause.

0: ti aye obirin kun fun orisirisi eto gege bi olorun se lana esile ekasis oniwa so ni pe akoko wa fun gbogbo be na ni oro wi pe a nse nkan so on pale mo a fe le so pe wi pe o da bi idakeji igba ti a bere si se nkan so ti obirin di obirin ti a nronu wi pe o le je abiyamo tori pe gbogbo nkan ti a npale mo yi nipa pe a nse nkan so lati mu wa lati mura sile lati di abiyamo ni leyin igba to ba wa di wi pe abimo o a n tojo omo o a fomo loyan o gbogbo e a wa bere kini ona wa tun fe bere si npale ara e mo tori nkankan lo bere a n pe ni estrogen awon kini yen dabi pe igba ti eyan ba mu ina bi sita won je nkan to ma n ran lowo ti akoko ibimo a fi bere ti akoko a n lo so to wa ti to igba kan nkan to je ko di wipe a n se nkan osu yen a bere si kura e le estrogen ha bere si kuro nle oun lo ma ran ati loyun lo ma inu ile omo o na ni o mo gbajo bi gba ti yan kokori ko kuro ki be le se pe ko se somsom lati gba omo so fa tun ti wa pe na tori fe olorun yi olorun nla ni o na ni ki se yan kan lo nbere o bi o se se pe yan kan lo nbere gba ti yan ba bere si loyun be na ni ki se pe yan kan lo nbere ngba to ba ye pe o ma pale re mo so akoko to ba npale mo yen eyan le ma ko su le ma wa die die a ma se sege sege sege sege die igba yen lo npale re mo igba yen la ma wo pe ah ki a ni sele mo ri ni osu yi o tutu osu meji to ri o kere iyen na n pe ni akoko to n palẹ mọ that's perimenopause taba ni ka soyinbo
1: yes ma
0: lẹyin igba yen se ka ma tẹsiwaju
1: bẹẹ ni ma
0: eyi ta wa n pe ni didawo nkan osu ni menopause didawo e nigba to ba jẹ pe o ti dari pada ti nkan osu wa wa mọ hormone ta n pe ni estrogen yi to n wa loṣooṣu ko wa ni wa mọ so eni e wa ni eje oni ma wa eje to wa yen eje kan je ohun ti a n ri leyin ni atopolo lo ti n bere
1: ati opolo lo ti
0: bere ni iye la se n bere fun eni to ba ye pe n wa omo ko gbudo ma ronu nkan kan wa to ma signal ta ni ji pe ah o ti ta koko to lati release eleyi o ti ta koko so to ba n lo na opolo lo ti n lo ki se pe we call it adrenal cortex ibe lo ma ti stimulate to mama wa so fun pe ma wa o a wa send message si signal yen lo wa ma je ko di wi pe gbogbo n kora nle ki lo ma sele nje nkan buruku ni rara o
1: ki se nkan buruku
0: se nkan buruku bi o ba ti e se bi pe ko mo ma bere messages niyan saya wa o ni ja kọmọ tó 12 kó tó 13 kó má bẹ̀rẹ̀ menses kó má bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan oṣù á bẹ̀rẹ̀ sí pé kí ló ń ṣe ṣọkùnrin nígbà tí bá ti ṣọkùnrin ọkùnrin nìkan ni ògbúdọ̀ mọ́ ọdẹ jẹ́ ọtún wájú obìnrin tó bá ti tó stage kan 10 to 12 á bẹ̀rẹ̀ sí pé ọmọ yìí so tó bá ti ń tó stage yẹn I did average pé ká wò pé ká gbé sáàrin á sọ wípé ọkànlélọ́dọ́ta 51 years ni a ń sọ wípé ká dúró sáàrin ni o what we call average ó lè jẹ́ wípé àwa kó tó dìgbà yẹn ó lè jẹ́ kó wá after àwọn míì bẹ̀rẹ̀ láti bí 40.
1: ìyẹn ni wípé kí nǹkan oṣù dáwọ́ dúró kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí.
0: ó ní nǹkan ṣe náà
1: ó ní nǹkan ṣe pẹ̀lú
0: ó ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ orí ṣé ẹni tó wá jẹ́ wípé ó jẹ́ 30 ṣé yóò wà dá nǹkan dúró tó bá ṣe ń lọ ṣe bí èyí tó bẹ̀rẹ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú ojú orí that is iṣẹ́ olúwa nìyẹn tó bá ti tó stage kan tó ń bẹ̀rẹ̀ tó wá dẹ̀ ti tó stage kan náà wò wípé kiní a máa lọ gbogbo a máa gbó so ó ní stage náà.
1: ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí obìnrin wọ́n ní pé ẹni yìí wọ́n ti dàgbà tó ẹni ọkọ ṣùgbọ́n wọ́n ní wọn ò ṣe nǹkan oṣù yìí.
0: bí ẹni ọkọ bí ọdún mélòó.
1: àgbàlagbà ni wọ́n ti wà nílé ọkọ.
0: wọn wá ṣe nǹkan
1: oṣù yìí wọn ni wọn ṣe nǹkan oṣù
0: yìí àwọn èèyàn ń ṣe nǹkan tó kì í ṣe dáradára èèyàn ń ṣe tó bá ètò ọmọ mu mímu rí kẹ́ni ẹ̀gán tó má rí ó ti yẹ kó lọ
1: láti lọ ṣe
0: àyẹ̀wò láti lọ ṣe àyẹ̀wò because ẹni tọ́mọ ò bá ti mẹ́sì tí ò bá ti bẹ̀rẹ̀ sí ń rí nǹkan oṣù ẹ̀ láti bi 12 13 tọ́mọ pé 15 àlẹ́ àti wá díẹ̀ ká tó wá sọ pé ẹni tó wá dàgbà tó 30 tó wá ṣe

0: ṣe tọrẹ.
1: Àwọn ojú òpó ayélujára wa àwọn náà ń bẹ ńbẹ pẹ̀lú àwọn èèyàn wa lọ́lọ́kan òjọ̀ kan màmá bọ́sẹ̀dé òkunọlá àjàó àwọn náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ Odúyẹmí Monílọ́lá Fọláṣadé Máfojì Peter Mama Oluwa Kemi Komolafe àwọn ni well done my secretary general I love your president
0: member of April ni àwọn nọọsì àgbà
1: ni ìyẹn náà da adúpẹ́ Alhaji Muftawo Gunride Mari Ìdọ̀tí ẹṣẹ̀un láti ilẹ̀ òkèrè ni wọ́n ti ń gbọ́ wa dáadáa àwọn olólùfẹ́ wa nìkan ní 82 FM ni dókítà orí afẹ́fẹ́ náà lè tó tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ Princess Debbie wọ́n fi ìbéèrè síbẹ̀ wọ́n ní ẹni ọdún méjìdínlọ́gbọ̀n
0: 28 years
1: wọ́n ní nǹkan oṣù tó ń ṣe pé ó sì ń dùn wọ́n bíi kó sì máa jẹ́ bíi ìnira kí ló máa ń jẹ́ kí nǹkan oṣù ẹlòmíì wà jẹ́ pé tó bá ti fẹ́ ṣe báyìí ìnira máa ń mú ẹlòmíì ò ní lè jáde ẹlòmíì ò máa lọ́nú mọ́lẹ̀ àwọn kan wá máa sọ pé kọrọkún yìí dáadáa ni àìrọ́kùn dáadáa ni ṣùgbọ́n ẹ̀dá sì béèrè ẹ̀jẹ̀ mọ́ ẹni tó wà lójú láì ká má dà wọ́n dúró hello.
2: Hello, ma.
1: Yes, ma. Ẹ ká sọ ọ́. Orúkọ yín àti ibi tí ẹ ti pè. Yes, ma.
2: Ìtọ́jú mi rẹ̀ sọ ní ìgbà ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí mọ́mí ìṣẹ́ wà ń bẹ̀ yẹn dókítà wa. Ìgbà tí mi, ọwọ́ kan tó tẹ́kẹ̀ ṣe ké bí ẹ ṣe sọ yẹn. Èmi wò pé ìṣe ẹ̀rí ro. Ìgbà tí ó sì wá mọ́ náà, wà láì ṣe ẹ̀rí ro kankan. Ìmọ̀ nǹkan tó dé tẹ́mi ò tẹ́ ẹ̀ fi rí ro. Gbàtọ́kọ̀ mi sọ pé ọ̀yẹ́ká bímọ èmi kàn wá wò pé ọlọ́run bá ṣe ọlọ́run ṣe ọlọ́run bá sì ṣe ọlọ́run kọ̀ọ̀kọ́ èmi ò fọ nǹkan kan pé kiri kan létà wá padà mọ̀ fúnra rẹ̀. Ó tọ́ mi èmi wò pé ọmọ ìgbà tí wọ́n kọ́ sí kékeré ni mo kọ́ ń bẹ̀rù mo lọ rí dókítà. Dókítà wa sọ pé kò sí nǹkan kan pé ń dágbére ni.
1: So
0: àti wípé owó páàdì gan yóò kúrò
1: ní.
0: Àkótá ìkọ́wọ̀ yẹn máa gbádùn nìyẹn owó yẹn wọ́n á fi lọ máa jẹ fruit wọ́n á ra drink wọ́n á jẹ wọ́n tẹ̀ lè kó pọ̀ kán fi jáde.
1: Àmọ́ tó bá wá jẹ́ pé irú ọkọ ẹni bẹ́ẹ̀ bá fẹ́ bímọ sí ń kọ́.
0: Àmọ́ ló fẹ́ bí sọ̀rọ̀ tẹ́lẹ̀. Anyway.
1: Tó bá kánà bá fẹ́ bímọ sí ń kọ́.
0: Èmi o ẹni yẹn. Ṣé o tún wáá fẹ́ kó lọ lo oògùn tó bá fògùn wá jáde? Tó bá fògùn wá jáde kò dá fún ẹni ìyàwó ẹ̀yìn ó dẹ̀ máa fa problem fún un náà. So kán máa sọ pé àwọn fẹ́ ọmọ tọ́lọ́run bá ti fún wọn kán gbàdúrà kan lọ́run wò.
1: Àǹtí tí wọ́n sọ̀rọ̀ nípa pé kí inú ó máa kọ́.
0: Yes, ṣe rí bí ìgbà tó wọ́n bá fẹ́ jáde tá ní pains. Ẹnu ilé ọmọ ló ń try bí muscle ni ẹnu ilé ọmọ. So láti contract kí nǹkan jáde ẹlòmíràn ní pains ẹlòmíràn kò ní pains. But what they can do mo máa ń sọ even for àwọn ọmọ mi ẹ jẹun don't let the stomach get empty because the space tí ààyè bá wà contraction yẹn á wà mọ. You can take warm water you can bá with hot water and relieve yọ. But yóò mí ìpè kan wá sọ pé kìíní kan bí ìgbà tí à ń lò yìí náà ni o. Nígbà tó bá pẹ́ ó ṣe ìtorí ilé ọmọ tó láti jáde tí nǹkan yẹn láti jáde bó ṣe kéré tó yẹ nǹkan tó jáde níbẹ̀ òun náà ni oúnjẹ kó rí bẹ́ẹ̀. Kọ́ má sọ pé àwọn ń lo oògùn kọ́ dẹ̀ má sọ pé àwọn ń lọ bá wọn sùn. Kò mí no it is not true. Pé tó bá ríyàn bá sùn.
1: Yóò bá ti ẹ̀yìn tí lọ bá wọn lájọṣepọ̀.
0: Yẹ kó rí bẹ́ẹ̀ o kó má jẹ́ kán sùn di ìdàkudà lórí irọ́.
1: Ṣé lóòótọ́ wá ni pé bírúfẹ́ ni bẹ́ẹ̀ bá ti ṣègbéyàwó tó ti bímọ.
0: A better because ṣe bí im tó le tó dàbí ike. Tó dàbí ike tó láti expand a máa rọ sí now. Social to àti bímọ àti expand àti ṣe better. Ó ti jẹ́ sọ nǹkan tó máa ṣe
1: tó. Ó dà ó yá.
0: Lára nǹkan tí wọ́n máa ṣe tí mo ṣe sọ náà ni pé kí ẹni yẹn kó gbádùn ìbáṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀. o dara ni ko se pe kan ma se kakire mo o dara o ma cement o se mo pe beru te ba bimo awon mi to ti bimo po beru pe won ma bimo gan o mo wa lori eyan pe ah to mo ba tun de nko so kan gba yen another thing ni pe alati encourage oko ko support e titi ti o fi get out of that mood iba kan wa to ma stabilize to ti o ni see anything mo iru gbogbo wa yin sin an jade an lo ah ori wa o fe daru mo gbogbo o sele mo so awa na this stage yen to ma lo iru association to lo bi ru awa bayin sin ta de kini eh laipe a ma lo fun party a ma se
1: gbogbo yen na ti e da
0: ire na wa iru awa na go nsin bayi a she look bad na ba she look bad a sha tin to
1: se bi daddy le se bi daddy no to tele yin wa
0: ah padi yin ni wa mo dupe lowo otuba thank you very much my husband so ton je ki akoko yen gan dun fun gbogbo won ka won ko support won ka won mo won support won ba ti o ba si di wi pe won ti stabilize ti won binu ju ti won se yen en to ba ye gba to ba ye ke yen fun eye fun gba to ba ye ke duro fun won ke duro because they need that support at that particular time some children some people do get to the other side
1: e je ti e ti ri obirin to je pe nko su e ti dawo duro sugbon to je pe o tun bu ko pada wa boya asiko ojo ori to lero po ye ko do awo duro o nkan lo duro boyo tete duro se kini se da pada wa ogun ni abi beyan ba lo bi awon agbo to se dada teyan
0: emi o ko se agbo
1: okay
0: so mi le so nkan lori agbo but teyin ti mi mo we pe is just like on reverse ona nlu abai o wa fe fully
1: that's it da
0: ko olohun na ni o lo so nkan to ba ri leyin e se mo bi
2: pe
1: hello ma
2: hello
1: yes ma
2: Ọjọ́ ìwé ẹ̀sọ́ ọdún márùn-ún tẹ̀lé ò ti rí mẹ́sẹ́sàn tẹ̀mí mọ́. Ẹ̀gbọ́n mi sì ń rí tiẹ̀ tí mo tẹ̀lé gangan. Ó sì ń rí tiẹ̀. Mo á ní kí ló fà ìyẹn ló fẹ́ kọ́kọ́ jẹ́ bàmí jẹ́ fún mi ta. Ẹni tí mo tẹ̀lé sí kíra mi wá lé pẹ́. Olúmọ̀n sọ wípé ìyá ni ara wípé táwọn bá lóyún wọn mọ́ mọ́ rí mẹ́sẹ́sàn lẹ́yìn ìgbà tí ẹ bá ti mọ tán. Bọ̀ èmi tí mi ò bá sí ìrọ̀kùnrin.
1: Ẹ ṣeun. Ojú òpó yìí sì tún tọ̀nà ṣùgbọ́n kò ní í sí àyè láti ti mú ìpè mí.
0: Ẹ̀kọ́ tí mo tún fẹ́ sọ ni wípé kí àwọn èèyàn má take it for granted wípé àwọn ò rí mọ́ let them visit their doctor. Kó má jẹ́ wípé àìsàn míì á máa fi ìyẹn bojú
1: o.
0: Sọ wa máa wo.
1: Ẹ ṣeun
0: pa. Final o.
1: Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ màmá wa lórí ètò yìí lónìí Mrs. Janet Olúfunkẹ́ Fatunbí pé wọn kú òun látàárọ̀ bẹ́ẹ̀ sì náà ni wọn ò dárìn wọn kọ́ wọ̀rìn pẹ̀lú dádì wa Ọ̀túnba Akinyele Fatunbí dádì ẹ ṣeun gan àdúpẹ́ lọ́wọ́ yín sà màmá wa Mrs. Onifade retired chief nursing officer Mrs. Kemi Onifade won jo ko worin na ni pelu mama wa Alaja Moromoke Adeyemi assistant general secretary gbogbo won patapata na ni won jo wa sori eto dokita ori afefe lati wa la wa loye amo mama wa ki eto ma lo lórí ètò lónìí nígbàtí a yọ̀ǹda yín gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa nìkan nìyí ẹgbà wọ́n ní pé kí a fún yín lórí ètò dókítà orí afẹ́fẹ́ crossfire autos pẹ̀lú Alhaji Abdullateef Adeyamo àwọn náà ni pé tẹ́ ẹ bá ti ń lo kí ẹ bá wa fi panu.
0: Ẹ ṣe o, God bless you. Owó ya máa lọ sókè o.
1: Àmì olúwa. So, kò díjú báyìí lọ lórí ètò dókítà orí afẹ́fẹ́ fún ti tàsìkò tá a wà nítorí ìjọba àsìkò wa. Màmá wa Janet Olúfunkẹ́ Fatunbí ẹ ṣe gan ẹ kú ohun látàárọ̀ àjíǹde ara yóò máa jẹ́. Títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé Lucky Thomas òun náà ni olóòtú ètò yìí nígbàtí ẹlí ó tó jẹ́ pé òun náà ló wà pẹ̀lú wa ní àyè tó pè mí wọlé. Kí ló lọ́dẹ gbogbo wa olúbi ń pé Fatoyè ló kọ mi. Ó tún dọ̀jọ́ mẹ́jọ.

0: bẹ́yìn náà bá wojú aago yín ẹ rí pé aago márùn-ún tún ti lò ní ẹlẹ́ àsìkò ilé ìta wàyà àsìkò dẹ̀ tún ti tó ká ṣeré ìdárayá ní ẹ láti ìkànnì adẹ́rìn pòṣónú 32 FM 94.9 tí a fìdí kalẹ̀ kà sí laughter out lórí òkè premier ní mọ́kọ́lá nìbàdàn àsìkò tún ti tó fún wa láti wọnú gbogbo nǹkan tó ń lọ nínú eré ìdárayá ká dẹ̀ fi hàn gbogbo aráyé ní gbogbo nǹkan tí wọ́n sọ tí wọ́n wí tán sọ káàkiri nínú eré ìdárayá lásìkò ilé ìta wa ìkànnì adẹ́rìn pòṣónú náà lẹ́ ń gbọ́ 32 FM 94.9 Akínkúnmi Dọlápọ̀ náà ló kọ tèmi ń jẹ́ the sporting director ní ìrọ̀lẹ́ yìí lórí ètò abẹ́rẹ́ láti inú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje Formula 1 torí pé lásìkò ilé ìta wa iná ìdíje Formula 1 fún ti sáà ta wa lẹ́yìn tí wọ́n ti lọ fún ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ lásìkò iná wọ́n tún ti dé padà lọ́wọ́ ilé ìta ń sọ̀rọ̀ nípa ìtorí pé pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ láti iléeṣẹ́ Red Bull ìròyìn tó ń jáde láti àsìbẹ̀yìn òjò bí nǹkan tó fẹ́ da dùn tó lásìkò ilé ìta wa torí pé ẹni tó jẹ́ awakọ̀ ẹlẹ́ẹ̀kejì fún iléeṣẹ́ Red Bull mú sọ̀rọ̀ nípa Isaac Aja pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde láti iléeṣẹ́ Red Bull lásìkò ilé ìta wa ẹ má wulẹ̀ retí ẹ̀ nínú eré ilé tí ó wáyé lórílẹ̀-èdè Netherlands ní ẹ lópin ọ̀sẹ̀ ilé ìta wa torí pé nínú ìdíje Dutch Grand Prix ilé tí ó wáyé lópin ọ̀sẹ̀ ilé ìta wa Isaac Aja ó ti ní ìfarapa ó dẹ̀ jẹ́ pé kò ní lè kópa nínú eré sísá ilé tí ó wáyé lórílẹ̀-èdè Netherlands ṣùgbọ́n lásìkò ilé ìta wa iná wọ́n ti lọ ké sí Liam Lawson ilé tí ṣe awakọ̀ níléeṣẹ́ ti Red Bull Racing wípé kó òun máa bọ̀ láti wá rọ́pò Isaac Aja níyẹn ní iléeṣẹ́ Red Bull lásìkò ilé ìta wa wọ́n wá lọ pe Yuki Tsunoda tó ṣe wípé òun ní awakọ̀ ẹlẹ́ẹ̀kẹta níyẹn fún iléeṣẹ́ Red Bull kó òun wá jẹ́ awakọ̀ ẹlẹ́ẹ̀kejì níyẹn fún iléeṣẹ́ ti Red Bull Racing níyẹn fún òpin ọ̀sẹ̀ ilé ìta wa lásìkò ìta wa Yuki Tsunoda tó ṣe wípé láti ọdún 2025 pàápàá jùlọ nínú ìdíje Dubai Grand Prix eléyìí tó wáyé ní ọjọ́ keje lọ́dún ọjọ́ keje níyẹn nínú oṣù kejìlá lọ́dún 2025 kò tí ì sa eré kankan fún iléeṣẹ́ kankan ṣùgbọ́n lásìkò ìta wa yóò padà sórí eré yóò padà sórí títì ní ẹ bó bá di lópin ọ̀sẹ̀ ilé ìta wa ká kúrò nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje Formula 1 torí pé lásìkò ilé ìta wa nínú bọ́ọ̀lù láfẹsẹ̀gbà pẹ̀lú bóyá jẹ́ pé líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ó ku ọjọ́ méjì péré ẹ gbọ́ mi dáadáa ó ku ọjọ́ méjì péré tí líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ó gbìnà yá padà ní ẹni pápá ìṣeré ikọ̀ tó gba líìgì ní sáà tó kọjá mò ń sọ̀rọ̀ nípa ikọ̀ ìgbé bọ́ọ̀lù Arsenal lásìkò ilé ìta wa iná ó ń jọ bí ẹni wípé ikọ̀ Arsenal wọ́n ń ra wọn lágbára sí ni pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ọ̀rọ̀ tún ti wọ̀ tán pátápátá láàrin ikọ̀ Arsenal àtàwọn àti ikọ̀ Aston Villa lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ yẹn bí orílẹ̀-èdè England yẹn mò ń sọ̀rọ̀ nípa Ezri Konsa torí pé lásìkò ìta wa owó tó lọ sí bí 51 million pounds òun náà ni ikọ̀ Arsenal ó san láti lọ gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tí ṣe ọmọ bí orílẹ̀-èdè England ọ̀hún láti lọ gbé wá láti inú ikọ̀ Aston Villa kódà pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ọ̀la náà lọmọkùnrin ọ̀hún ni ó fi inú ikọ̀ Aston Villa sílẹ̀ pátápátá láti lọ yẹ ara ẹ̀ wò nínú ikọ̀ Arsenal yẹn medical láti lọ yẹ̀ wò nínú ikọ̀ Arsenal pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí Ezri Konsa tún wá di agbábọ́ọ̀lù míì tí ikọ̀ Arsenal gbé lọ́wọ́ yìí lẹ́yìn tí àwọn agbábọ́ọ̀lù bíi William Saliba tó ṣe wípé àwọn ti ní ìfarapa bẹ́ẹ̀ bẹ̀kẹ̀dẹ̀rẹ́ kò sí irú àwọn agbábọ́ọ̀lù bíi Jurgen Timber tó ti ní ìfarapa láti bí ọjọ́ mélòó kan òun náà nílé bá wọn bẹ̀rẹ̀ sá wọ́n ti lọ gbé Ezri Konsa wá láti inú ikọ̀ Aston Villa ká kúrò níyà ti bẹ̀yẹn náà káyà díẹ̀ nínú ikọ̀ Manchester United tó pé lásìkò ilé ìta wa ikọ̀ Man U náà ti kówó bọ́dẹ ikọ̀ Manchester United wọ́n ti kówó bóde lásìkò yìí láti lọ gba ikọ̀ Brighton and Hove Albion lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ Brighton and Hove Albion lè tó ṣe wípé ní sáà tó kọjá ikọ̀ Man U wulẹ̀ kọ́kọ́ wulẹ̀ lọ bọ́mọkùnrin ọ̀hún lórí wípé àwọn fẹ́ gbé kúrò nínú ikọ̀ igbé bọ́ọ̀lù Brighton and Hove Albion ń sọ̀rọ̀ nípa Carlos Baleba tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ padà wọ̀ mọ́ láàrin ikọ̀ méjèèjì lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ikọ̀ Man U ti kówó tó lọ sí bí 60 million pounds wọ́n ti kó lọ bá ikọ̀ Brighton and Hove Albion ní ẹ̀ ní gangan lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn yẹn ọmọ bí orílẹ̀-èdè Cameroon yẹn Carlos Baleba lójúpọ̀ láti pé kí ikọ̀ Man U gbé ọmọkùnrin yẹn bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé àjòmọ́ owó tó ikọ̀ Manchester United tán láwọn ṣe tán láti san fún ikọ̀ Brighton and Hove Albion lórí ọ̀rọ̀ ọmọkùnrin ọ̀hún ó ń lọ sí bí 65 million pounds ṣùgbọ́n pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ ikọ̀ Brighton and Hove Albion wọ́n ti láwọn ò ṣe tán láti gba owó eléyìí tí ikọ̀ Man U kó wá ṣùgbọ́n bọ́rọ̀ ṣiṣe lọ lásìkò tá a wà yìí ó sì ṣeéṣe kí ikọ̀ Man U kí wọ́n tún kówó míì lọ bá ikọ̀ Brighton and Hove Albion ó dẹ̀ ṣiṣe kó jẹ́ pé kó tó di pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú káràkátà àti kátàkárà àwọn agbábọ́ọ̀lù kó tó di pé yóò wá sópin ní ẹ̀fún ti sáà táwọn ó ṣeéṣe kó jẹ́ pé Carlos Baleba yóò fi inú kọ igbí agbábọ́ọ̀lù Brighton and Hove Albion sílẹ̀ láti lọ́dà kò mọ́ ikọ̀ igbí agbábọ́ọ̀lù ti Manchester United níyẹn nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Carlos Baleba tínú kọ Manchester United ká lọ sínú kọ Chelsea lórí ọ̀rọ̀ yìí lásìkò táwọn ẹ̀ tó yí pé atamátàsé fún ikọ̀ Chelsea mú sọ̀rọ̀ nípa João Pedro tán lọ gbé láti inú kọ Brighton bóyá bíi sáà mélòó kan sẹ́yìn pẹ̀lú bí ìròyìn ṣe ń lu jáde lásìkò táwọn ó ṣe kó pé João Pedro ti tọwọ́ bọ̀ àdéhùn tuntun míì pẹ̀lú ikọ̀ Chelsea o àdéhùn tó dẹ̀ tọwọ́ bọ̀ lásìkò ilé ìta wa yóò máa di ọdún 2032 kó tó di pé àdéhùn ti ọmọkùnrin ọ̀hún tó tọwọ́ bọ̀ tuntun pẹ̀lú ikọ̀ Manchester pẹ̀lú ikọ̀ Chelsea kó tó di pé kiní ọ̀hún tẹnubodò ní ìyá ti bẹ̀yẹn káyà díẹ̀ náà ní ẹ nínú kọ Liverpool torí lásìkò ilé ìta wa agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ Liverpool mú sọ̀rọ̀ nípa Curtis Jones ọ̀rọ̀ ti padà wọ̀ tán pátápátá láàrin Curtis Jones àti ikọ̀ Inter Milan o lójú pọ̀nà láti jẹ́ pé kọ́ ọmọkùnrin ọ̀hún kó fi inú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì sílẹ̀ láti lọ darapọ̀ mọ́ ikọ̀ Inter lórílẹ̀-èdè ta ló bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé owó ilé ti ikọ̀ Inter kọ́kọ́ ń kó wá láti bí ọjọ́ mélòó kan owó 25 million pounds ilé ti ikọ̀ Inter láwọn fẹ́ gbé ọmọkùnrin ọ̀hún láti bí oṣù mélòó kan tó dẹ̀ pé ikọ̀ Liverpool wọ́n ń sọ̀rọ̀ nípa wípé àwọn òṣè tán láti gbà nígbẹ̀yìn gbẹ̀yìn Inter ti padà fún ikọ̀ Liverpool tówó tó lọ sí bí 30 million pounds láti gbé ọmọkùnrin ọ̀hún lásìkò iná Curtis Jones yóò fi inú ikọ̀ Liverpool sílẹ̀ láti lọ dar darapọ̀ mọ́ ikọ̀ ìgbẹ́ bọ́ọ̀lù Inter Milan ní ẹ̀ lórílẹ̀-èdè ta ló kákú orílẹ̀-èdè England pátápátá ká sún mọ́ orílẹ̀-èdè nǹkan tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Saudi Arabia torí pé ikọ̀ Al-Hilal láti orílẹ̀-èdè Saudi Arabia àwọn náà láwọn ṣetán lásìkò ilé ìtawà láti lọ sínú ikọ̀ Chelsea lórí àwọn agbábọ́ọ̀lù ilé ti ikọ̀ Chelsea náà kó sójú ọjà tán láwọn fẹ́ gbé wọ́n ti lọ bá ikọ̀ Chelsea olórí kan náà agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ yìí mú sọ̀rọ̀ nípa Mahamadou Sarr ikọ̀ agbábọ́ọ̀lù Al-Hilal láti orílẹ̀-èdè Saudi Arabia ti ń bá ikọ̀ Chelsea sọ̀rọ̀ lójú kan láti jẹ́ pé kí wọ́n gbé ọmọkùnrin ọ̀hún kò ní inú ikọ̀ Chelsea bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lórílẹ̀-èdè Saudi Arabia yẹn náà ikọ̀ Al-Hilal lánàá kẹ́ bá gbàgbọ́ wípé wọ́n kówó tó lọ sí bíi 45 million euros lọ bá ikọ̀ Aston Villa lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù wọn lọ wájú mú sọ̀rọ̀ nípa Ollie Watkins tó dẹ̀ pé ikọ̀ Aston Villa wọn làwọn gba owó ilé ti ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tí wọ́n kó wá lásìkò tá a wà iná ikọ̀ Al-Hilal tún sì ń ronú owó míì tí wọ́n kó lọ bá ikọ̀ Aston Villa pẹ̀lú báwo dẹ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé owó tí ikọ̀ Al-Hilal fẹ́ kó lọ lásìkò ilé ìtawà yóò máa tó owó tó lọ sí bíi 55 million euros tí wọ́n kó padà lọ bá ikọ̀ Aston Villa lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ó dẹ̀ ń jọ bí ẹni wípé ọ̀rọ̀ ti wà pátápátá láàrin Ollie Watkins àtòun àti ikọ̀ agbábọ́ọ̀lù Al-Hilal láti orílẹ̀-èdè Saudi Arabia lójú pọ̀ lájẹ́ pé kọ́ ọmọkùnrin ọ̀hún kó finú kọ̀ ọ̀hún sílẹ̀ bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé ikọ̀ Aston Villa padà ń wò níwò bí wípé bó bá jẹ́ pé ọ̀rọ̀ padà wò láàrin Ollie Watkins àti ikọ̀ Al-Hilal tó dẹ̀ kó díẹ̀ padà finú kọ̀ Aston Villa sílẹ̀ ó ṣe káwọn gba inú ikọ̀ Chelsea lọ láti lọ bèrè Nicholas Jackson láti gbé ọmọkùnrin ọ̀hún wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa ní àti bẹ̀yẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lórílẹ̀-èdè Saudi Arabia yẹn náà tamátàsé fún ikọ̀ Liverpool nígbà kan rí mo ń sọ̀rọ̀ nípa Darwin Núñez agbábọ́ọ̀lù tó ṣe wípé inú ikọ̀ Liverpool náà ló gbà lọ sínú ikọ̀ Al-Hilal láti orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú báwo ṣe ń lọ ikọ̀ Al-Diriyah láti orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ti gbé ọmọkùnrin ọ̀hún o wọ́n dẹ̀ ti gbé ládéhùn aláyàló ní ẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al-Diriyah wọ́n ti gbé kúrò nínú ikọ̀ Al-Hilal lásìkò ilé ìtawà ní ẹ lórílẹ̀-èdè Saudi Arabia ìròyìn kan náà tún fẹ́ yọ tó dẹ̀ fẹ́ fara pẹ́ ikọ̀ Manchester United bó ti wulẹ̀ jẹ́ pé agbábọ́ọ̀lù wọn nígbà kan rí ni mo sọ̀rọ̀ nípa Paul Pogba nígbẹ̀yìn ìgbẹ̀yìn ikọ̀ AS Monaco wọ́n ti padà ní pé kọ́mọkùnrin ọ̀hún máa bá tiwọn lọ wọ́n ni ó máa bá tiẹ̀ lọ́wọ́ ní Paul Pogba ó fẹ́ kó bá wọn ni ó fẹ́ bá ọrọ̀ ajé àwọn jẹ́ nínú ikọ̀ AS Monaco torí pé látìgbà tí àwọn ti gbé Paul Pogba wá sínú ikọ̀ Monaco látìgbà tó ti darapọ̀ mọ́ ikọ̀ Monaco wọ́n ní ọmọkùnrin ọ̀hún ò fi bẹ́ẹ̀ rí bọ́ọ̀lù gba ìfarapa lọ́tún lọ́sì nígbẹ̀yìn ìgbẹ̀yìn wọ́n ni ó máa bá tiẹ̀ lọ kó má kó bá wọn ẹ wo àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú káràkátà yẹn ó pọ̀ gan bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ìròyìn nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ó lọ fà gan ní ìrọ̀lẹ́ tó ní àtẹ̀rẹ́ ìdárayá tó kù ṣùgbọ́n kì í ṣèjókòó ẹnì kan lápá bí ẹ kúrọ̀lẹ́ o.
1: Ridwan Adekunle Clever nkin kaabo.
0: Islamiyah Olajumoke Musa Ilokọ Temi o, ẹ káàbọ̀ sórí àkọ́kọ́ náà. Bẹ́ ṣe ń 32 FM 949 fẹ́yìn ọ̀nà lójú òpó tẹ́ gbà tẹ́ fi darapọ̀ mọ́ wa pẹ̀bá ti wá ń débẹ̀ má bá wa pin káwọn ẹlòmíì náà lè mọ̀ pé ètò ìgé ó ti ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rin ìpòṣónú 32 FM 94.9 Sporting Clever. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀ nírọ̀lẹ́ yìí láti inú nǹkan tó ní ṣe pẹ̀lú ikọ̀ Manchester United. Ọ̀rọ̀ ti ń lọ báyìí láàrin ikọ̀ Man U àtàwọn àti ikọ̀ Brighton and Hove Albion lórí ọ̀rọ̀ Carlos Baleba. Agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín tí wọ́n fìgbà kan lé wọ́n lé ń sà tó kọjá 100 million euros náà kó lọ bá ikọ̀ Brighton táwọn yẹn dúró ní dúró wípé àwọn òta. Nígbẹ̀yìn gbẹ̀yìn sáà bẹ̀rẹ̀ ní sáà tó kọjá Baleba ò fi bẹ́ẹ̀ gba bọ́ọ̀lù tó bó ṣe gba ní sáà méjì sẹ́yìn àti ní sáà tó kọjá. Báyìí Man U tún ti padà lọ láti lọ gbé Carlos Baleba. Ẹ̀yin wo níwò bíi wípé Manchester United lè dá Baleba padà sí Baleba tá a mọ̀ tẹ́lẹ̀ àbí ọ̀nà ibòmíì ló yẹ kí ikọ̀ Manchester United máa wò kí ṣọ́ọ̀dọ̀ Baleba ló yẹ kán máa wò.
2: Ohun tí mo róye ń bẹ̀ ni pé wọ́n ní ìgbà tó bá yẹ ni ló dàbí pé èèyàn máa ń kúrò ní ojú àgbò. Ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Carlos gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ ní nǹkan bíi sáà bíi méjì sẹ́yìn ó fẹ́ mọ́ lè sí agbábọ́ọ̀lù kan nígbàtí wọ́n yọ̀ọ̀dá pé wà tán yọ̀ọ̀dá kó tó di pé wọn lè yọ̀ǹda agbábọ́ọ̀lù kan wọn ti máa gbúrò fèrèfèrè pé àdá bàbá ti ta ẹnì yìí o eléyìí láàfì sí ẹni tí mo fẹ́ sọ pé bóyá àti dá agbábọ́ọ̀lù míì ti pò lọ́fẹ́ nira díẹ̀ o ní kárò mẹtọ́mà látijọ́ yìí ẹni pé
0: kò sí lọ ó sì wà ń bẹ́ẹ̀
2: náà mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ tí wọ́n náà wọn ò ta ìnáwó ń bòóyá àwọn ikọ̀ gan tiẹ̀ wulẹ̀ fi ẹ̀ka yọ̀ǹda rẹ̀ pé bóyá ìbẹ̀yẹn ni sáfíìsì ẹ̀ wà ní ṣùgbọ́n Carlos yìí ní sáà tó kọjá lóòótọ́ ó ní àwọn ìfarapa kọ̀ọ̀kan láwọn àsìkò kan ṣùgbọ́n àsìkò tó fi ń gbá bọ̀ náà mo fẹ́ sọ pé òkìkí rẹ̀ kò fẹ́ pọ̀ àti pé ipa tó kó bí akáde sọ pé ṣéèpù ti Brighton wà nísàá tó kọjá òun ló fà tó yẹ pé àfihàn yẹ dáadáa a máa wáyé bẹ́ẹ̀ nígbà mi tó jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù yóò ní off day even mi lè ní off season tó jẹ́ pé àkànní bọ́ọ̀lù rẹ̀ tẹ́gbẹ́ tó bá dẹ̀ dìbò mi yóò jì àkànníyè nǹkan bẹ́ẹ̀ láti rí òkè ẹwùgbà tí irú pólísì ti yẹn tó wà chelsea odi fatu àgbà tó kúrò mẹ́rin tó dé similar ẹwà àsìkò tó yẹ pé ó fi gbé wọn òkè ká ìmọ̀ ajé mi pé bóyá irú ọmọ yìí sinmi láyé sí ń jẹ yìí ọmọ portugal yìí ọmọ
0: portugal
2: liao káso bó ti kúrò nínú tíìmù yẹn tó wá lọ bò ní wọn sọ pé tíìmù mi náà ti pa ibẹ̀ yẹn náà ló pa náà sí báyìí nísìnyí àwọn gan ifo gan esimi náà gan ti ń wò pé bóyá káwọn olè yọ̀ǹda ẹ̀ dáwọn arẹ́lòmíì wà tí ó bá gbé ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni wípé sẹríkì pléyà ti dẹ́ọ̀dì kitim wa wo gbe e je gbe wa inji 70-30 ni 70 be ni gbe yo ku sodo yin patapata 30 re ni gbe e le ji gbe o wa ni se pelu nti oluko ni ko je gbe board genge lo ma ji se boruko ni o tri yen awon ni omo yibo ke o patata am play boya a le bendi pata iko vile suteni

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wey to unlock your phone dey bother you? Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rọ̀ bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wey to. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C, Nipos Shopping Complex, Nidojuko Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Nílẹ̀ ìbàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK monogram and printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílẹ̀ ìbàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí blue bala. Bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yìí sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé iṣẹ́ BK monogram and printing. Àwọn gangan la fi rán. BK monogram and printing sọ̀rọ̀ ọ̀tọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK monogram and printing. Bẹ́yìn náà bá dára yín lójú ẹ kàn sí wa lónìí. BK monogram and printing ẹ gbà fún ọ̀gá ni wá.
3: Ǹjẹ́ o ń la àwọn ìnira kan kọjá nípa ìríran rẹ? Ṣé o nílò àyẹ̀wò ojú ṣùgbọ́n apákún ọ láti gba ìtọ́jú tó péye? Ìwọ ni mo múròyìn ayọ̀ yìí tọ̀ wá o. Cedar Crest Medical Global Foundation ti pinyamọ ètò àyẹ̀wò ojú ọ̀fẹ́.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
7: It's where we find comfort in hearts that love. Love that's shared.
8: Shared meals like delicious jollof and chicken.
7: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew. Ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
9: That's why we say let's go home. There's food at home.
10: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
11: The taste of home.
12: Siam, she don't be watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do a mini how again. At this point, she get the super fast Airtel 5G Smart Connect with data when they finish. Where she feel connect to all her device them. And when light off, the battery feel last for 6 hours. Life just they go for her. No shaking. Go carry your Airtel 5G Smart Connect today for just 25,000 Naira. Go to Airtel shop where they near you or call 0911-000-0080 for free today. Airtel.
13: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before no use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
14: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
15: I pass my neighbor generator ò ní bá wọn gbé dí prisa láìláì. Ìkànnì adẹ́rìn ìpòṣónú náà lè ṣe ń gbọ́. 32 FM 94.9. Ege ló ń lọ lọ́wọ́ látẹ́gùn. Bá a ṣe máa ń ṣe lélẹ̀ láti aago 5 sí aago 6 ní ojoojúmọ́. Ọjọ́ Sátidé nìkan ló yàtọ̀ tá a máa ń gbádùn eré ìdárayá lọ fà. Wákàtí méjì gbáko, òun láàfin mú gbogbo nǹkan tó ń lọ nínú eré ìdárayá lọ́jọ́ Sátidé látàgò kan sáàgò mẹ́ta, òun la máa ń ṣe kinní ọ̀hún. Ká tẹ̀sí ọwọ́ iwájú. Islamia, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ní ẹ̀yìn tí wọ́n gba ìdíje League Legacy ní sáà tó kọjá. Wọ́n wo àṣekágbá ìdíje Carabao Cup, wọ́n wo àṣekágbá ìdíje Champions League, wọ́n pàdánù méjèèjì. Arsenal ti ra Bruno Guimaraes láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle United ní sáà yìí. Ẹ lè sọ ní sọ wípé defense line wọn ló dáa jù nínú ìdíje League Legacy ní sáà tó kọjá torí àwọn náà yé góòlù tó kéré jù. Ní Champions League náà àwọn náà yé góòlù tó kéré jù. Ṣùgbọ́n wọ́n tún ti lọ sínú ikọ̀ Aston Villa báyìí. Wọ́n ti gbé Ezre Konsa agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí tẹ́ lè fẹ́ sọ pé òun náà dáa nínú ìdíje League Legacy pẹ̀lú gbogbo àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ Arsenal ti gbé ń sáà yìí àti nǹkan tó wà nínú àwọn tíìmù tó kù. Kí ni Mikel Arteta ń gbìyànjú àti ṣe pẹ̀lú ikọ̀ Arsenal?
16: Nǹkan tá a lè sọ pé Mikel Arteta tó ń tẹ̀ láti ṣe nínú ikọ̀ Arsenal náà ni pé ó ṣì ń build the continuity ẹ̀ ni. Torí pé ní lásìkò tá a wà báyìí ká máa sọ nípa olùkọ́ni tó ti pẹ̀jù nínú kílọ̀bù kan báyìí nínú ìdíje League Legacy Mikel Arteta ni lọ́wọ́ eléyìí tá a wà ẹ́ torí ẹni tá a mọ̀ pé bóyá o ti pẹ́ tẹ́lẹ̀ òun náà ni Pep Guardiola. Ní sáà tó dẹ̀ lọ rè tó bá yẹ pé bóyá ń gbà náà lọ́run ni bóyá Guardiola ti lọ ní sáà tó lọ àwọn yẹn máa ní àbóyá kò mọṣẹ́ yẹn pé nígbà tẹ́nìkan ti padà fi lọ́rùn lẹ̀ òun ló fi jẹ́ pé ó padà ṣe nǹkan tó ṣe. Bó ṣe wá wà báyìí pé olùkọ́ ni Mikel Arteta ẹ má jágbàgbé ní sáà méjì sẹ́yìn wọ́n dẹ̀ pèlè semi final ninu DJ Champions League o tun di sa to lo na won tun di asekagba e de je ka wa tigba ti won tin le DJ League le Gesi ko to wa di popo mo bo to bo so won ni sa to lo ilele bo se wa wa e de tun ma wonu ko Arsenal yen agba bolu melo la pe boya awon to se kanrin fun won to kuro ninu ko na in ti mo fi ro pe yes oluko ni Mikel Arteta o n build nkan to ti like hello I have here tun lo so ko yo n build o fe ma continue lori nkan to ti n build tele ni to se wa lele iko Arsenal re to ba ete mu se won po ni sa to lo kan se lanu pe record ti Chelsea ni to ye 15 goals considered in the season won ri ye meet sugba ba ma so pa won to ni defense line ju ko ti e se ni na leyin iko Liverpool na lo fe gba so ilara won ni sa to lo te pe awon yen na ni won ni ori na ni sa to lo sugba ba ma so pe iko Arsenal in ti won build ni sata wa yi pelu awon agbabolu to ti wa nbe tele lowo eyin elele e ma e ti e loto ayo William Saliba o ti ni farapa en ti concern na de le je ka won kan to se fun iko orilede England ninu dije fe ya gbaye ba kan na won si ni Gabriel si wa nbe won ti gba awon kakala fe na ri nkan to se nigba tan ti won gba ide community shield mo se pe iko Arsenal lele yi e ma wule ja ma tanra wa je ta ba kan tanra wa je loku abi to ye pe boya nkan ba kan lo yi dende laarin igba ti sa ba be loto igba ti William Saliba to ni farapa ngba kan to ye pe affect won sugbon e je ka wo na ngba ti Gabriel na wa me won de pada si catch up na si nkan tawon yen robo be mi se ri ni sata wa ati nkan to lu ko ni Mikel Arteta and build nkan to tin build tele o fe ma continue le lori ni to pe awon to wa nbe bayi to jawon oluko ni tutun ni bi ta ba nso bi bi ta ti sabi Alonso Michael Carrick na le mi o le ti fi sa to lo yin le ti fi joje ipe lo to ni igon gangan ni o ko man united se de debut ti ogo lo to won lo Champions League gba be mi se wa ni sata wa iko Arsenal awon ka won yen ma kan ma wule fokan si to yin kwa san lele yin ti won si build tele David Dryer je ka won ta gba ball yin se na asole gbogbo nkan la ban ti en so e mo kon ba ni gba mi pe attack when you give sugar defense lo win e title te en ba de ni defense to duro dada ati gba fi e o si sumo jo en to kan je pa attack lo ni ti o ni defense yo mo ye lo ni
15: o da sporting clever
3: adokun
15: iko kankan lati inu DJ League le Gesi lati gba ti won tin gba league le Gesi tan ti so di Premier League ni Premier League era iko meta pere lo ti gba league le meji lera lera iko Chelsea Manchester United ati iko igbe agbabolu Man City nikan lo ti se o iko Liverpool leyin tawon na gba league le Gesi ni sa to koja bo se njo bi eni wi pe Liverpool fe ra everything then wo ni wo bi pe Liverpool lu yan pa tan lo ra Isaac tan rekitike tan ra Wit tan ra gbogbo e nigbeyin gbeyin iko Liverpool lule e wo ni wo bi wi pe pupo awon agbabolu ti iko igbe bolu Arsenal ra ogbon ati tun league le Gesi gba ni won da ni abi nkan to se Liverpool ni sa to koja o sese ko ba iwo iko Arsenal na
3: nkan to wa nbe ni wi pe nkan to sele si Liverpool ni sa to koja o yato si nkan to sele ti o sele pe Arsenal ya Ancelotti ma do gba se lowo arakunrin to ko ni Liverpool yi se nje
15: Jurgen Klopp
3: o ti se squad yen sile ohun wa manager o fi gba league ko wa pada fi sise fitina de ko le run won mo ibe ni wahala wa sugbon Arteta o ti wa ninu team yi o ti pe gan lojo jije lojo ayije lojo lulu ati ojo kun gangan lo ti wa nbe ruba de ba po we kan pe ti e ba pe ni okunkun imo riran nbe ni te ba ti pe je ba ti wa ni okunkun to ba ye mo riran e ba den ton wole mo den ton jade e to wa en ton bo le mo riyan o to wa ni okunkun ye to ba ti pe nbe o mo ri gbogbo nkan dada so ohun lo fa to na te wo ni si ba taba wa ataki Arsenal bay ko ti se ni nkan tan pada nu nbe le to je ko wulo fun won
15: Trossard ti lo won ti gbe Solis
3: ti wa juru yato si Solis yen ti wa juru be ru nkan be yen na ti gbe Eze sinu team yen ti pe won ti gbe sibe Eze de eleyi o le sise taba de o Trossard na to ba be yiwo na mo wo boya Martinelli sibe Trossard sibe ohun a le gbe ohun si egbe ru awon saka te be saka abi ti fara baba wa abi taba o be ko simi te le gbe ojoko wala de po fun saka nisi bayi ni onu ti gbo awon gangan to na ti sonu o se ko ti pada ri pada and the way dele gbo ala ni nkan to sele si fa ma sisi iko asina je ja pe Saliba to so pe ara o need di lati sisi abe to ba sisi abe yen mo igba mi wa to je pe ti leke ba je lu mo pe mo
15: ko ti e pada sisi abe gan won ba o kan fe simi kara re fi ya ni
3: gbo kan ero si ma need si abe na bo je nkan je body for kan to o mo nkan to le teyin eyo to ma lo re si abe pe o se le ko mo gba bi osu kan osu meje osu meta bo pa la de mo pressure to wa nu league le Gesi ti pressure ba gbona tan ni ti be oju ti wa la Arsenal iko egere to le dupa won taku awon ni gba o Arteta de eleyi Arteta ti wa o na ni mo fa le so pe lara awon top 6 club òun ló ti fẹ́ pẹ́jù báyìí.
15: Òun nìkan òun ló lùkọ́ni tó pẹ́jù nínú J League legacy currently.
3: Gbogbo àwọn yòókù ẹni tó ti lọ tẹ́lẹ̀ tó tún padà wá ẹni tó là sọ fẹ́ra tó padà wá West Ham gangan bẹ́yẹn òun ló wá òun ló ti wà níbẹ̀ báyìí tó ń bá ti yé ọ̀gá rẹ̀ ti lọ òun ló yẹ kó gbadé yẹn gbogbo tó bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ó tiẹ̀ kọ́kọ́ rọ̀nù wọn ná àbírú àwọn káríkì láwọn sọ pé ẹjámọ̀ fàlà lẹ́fun àbáwọn máa rẹ̀ ṣíkà báyìí tó ti fẹ́ lù pa báyìí àbí èyí tó wà ní Chelsea ilé wọn sọ pé kìnìún àbí àlọ́sù tó ń ṣe tó ń gẹ ò tí mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sọ pẹ́lú tó àtẹ́ta náà ló yí ti mọ ẹnu bẹ̀yẹn dáadáa ó náà dẹ̀ tí mo gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́sínà tẹ́lẹ̀ tẹ́tù ẹ̀mọ́ rò ní pé n ò ní dẹ́ẹ̀t pé tẹ́nìkan bá ní farapa kò ní sẹ́lómi tí wọ́n lè gbé sí olè fún ẹni tó súnmọ́ òun náà dẹ̀ ti fẹ́ fi díbẹ̀ abá ẹ̀mọ́ bóyá ara sàlíbà yá o àbára gébẹ̀rẹ̀ yá abẹ́ kẹjọ ṣe ẹwọ káwọ nẹgbẹ àwọn méjì tẹ bàjẹ síbẹ so nǹkan tí olùkọ ni tí o mọ test náà yẹ bá anything lè swap lẹka ti lè dé injury mi lè setting so gbogbo ẹni nǹkan tí arsenal ń ṣe yìí o àwa létí fi yẹn dájọ wípé nígbà tí relé yìí o kàbí league rẹ ká yọ̀ǹda irọ́ o kò sí yọ̀ǹda bẹ́ẹ̀ o àdé lẹ́ẹ̀kẹ́ni kó tó di gbẹ́ fún bẹ́ẹ̀ o mo fẹ́ kí bàbá wa ọlọ́pàá dé fún tàbí wọn o. Emi sẹ́ni interview yẹn kó tó di gbẹ̀yìn gẹ́gẹ́ ni ẹ̀. Bẹ́ẹ̀ni Adéluma kan ti fi sanwó sí
15: mi. Ó ṣe mí bíi kí n jẹ́ káwọn ará ilé gbọ́ nǹkan tí bàbá Bukola ọlọ́pàá dé sọ. Clever ló débẹ̀ iye bẹ́ẹ̀ lọ náà bẹ́ẹ̀.
3: Èmi kí wọ́n ní igun ọ̀dọ́ wọn ni mo wà. Igun ọ̀dọ́ wọn ni mo wà.
15: Ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu ẹ tó jẹ́ director general fún àjọ NSC lórí ọ̀rọ̀ tó fà á tí ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò fi kógojá láti lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìfẹ́ lọ́ọ̀bẹ ṣùgbọ́n padà sọ ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn náà.
6: Look, listen, it is sports. You win some, you lose some. Who says it has to be our right to always be at the World Cup? Italy has won the World Cup 4 times. They've not been to the World Cup 3 times. In fact, 12-year-old children in Italy have never seen Italy in the World Cup. So, all of you, just calm down. The Olympics are around the corner. I'm sure with the discussion going on between the NSC and the NFF, we have a meeting again on Monday to see how we can trick the technical team of the Falcons. We've done that with the under-23s that will play for men. Eric Chile has been picked to coach the team. This is because we are desirous of ensuring that we qualify football for the Olympics. But again, if you are wallowing in the sadness of Super Falcons qualifying, bask in the euphoria of the joy of watching a fencing event that is world class and that is turning out gold medals. Nigeria is a great country. We cannot be defined by only football. We have so many sports that are doing well globally and we must enjoy every sport.
15: Ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu ẹni tó jẹ́ director general eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà fún àjọ NSC Bàbá Bukola ọlọ́pàá yẹn. Mi ń fẹ́ lọ síbi kíní yẹn ṣùgbọ́n àti Islamia. Mẹ́ta nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lèmi rí gbámú fẹ́ni tí ò bá gbọ́. Wọ́n ní kì í ṣe birthright orílẹ̀-èdè Nàìjíríà láti lọ kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Àkọ́kọ́ nìyẹn. Wọ́n láwọn eré ìdárayá kọ̀ọ̀kan wà tó ń ṣe dáadáa lórílẹ̀-èdè bíi fẹ́ǹsìn nínú eré ìdárayá tán kalẹ̀ nìyẹn. Wọ́n tún wá sọ ọ̀rọ̀ kan tán fi parí ẹ̀ pátápátá. Wọ́n ní wípé football lè máa ṣe dáadáa ṣùgbọ́n àwọn eré ìdárayá kọ̀ọ̀kan wà lórílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe dáadáa. Àǹtí Islamia, ẹgbẹ́nu sí máìkì ọmọ Nàìjíríà ń gbọ́ yín. Ẹ̀kan fún mi ní eré ìdárayá méjì tó ń ṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà tọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ̀lé. Méjì ní ìfẹ́jú méjì lọ. Eré ìdárayá tó
16: àmọ́
15: ní national level tẹ́ mọ̀ pé national team mo rí eré ìdárayá yìí ṣe dáadáa lọ́wọ́.
16: Ẹ̀mọ̀ kan tí mo bá sọ pé bóyá ó ń ṣe dáadáa lọ́wọ́ ẹ mọ̀ pé èèyàn máa àwọn eré ìdárayá yìí kì í ṣe fọkùnrin nìkan ìmí wà fọkùnrin àtòbí ṣùgbọ́n tá a bá tiẹ̀ sọ pé eré ìdárayá tó fẹ́ kan jù lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni bọ́ọ̀lù aláfẹsẹ̀.
15: Eré ìdárayá wo ló ń ṣe dáadáa?
16: Tó tún ṣe dáadáa lọ́wọ́ yìí mi ìbẹ̀rẹ̀ pé eré ìdárayá kan bá ń ṣe dáadáa lọ́wọ́ yìí. Tàti ẹ̀filẹ̀ àbíkítì ẹ̀ ló ń ṣe dáadáa gangan lọ́wọ́ ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bá a ṣe sọ pé ikọ̀ Super Falcons in tí mo lè sọ báyìí pé bóyá ní national level ẹja àwọn nǹkan tí athletics tó ṣe nínú ìdíje Commonwealth eléyìí tó parí. Ẹ jẹ́ ká wò àwọn tó jẹ́ pé wọ́n ti dàgbà tó jẹ́ pé àwọn àkàndá òun ló ń ṣe dáadáa fún wa. Kí wọ́n la fẹ́ sọ ọkan lára àwọn tó dá pé gangan tán sọ pé wọn dẹ sọ pé ó ń wọọkì bó ṣe wá wà pé kíni àwọn tó tún di tigress ó mọ tún lè sọ pé nípa yẹn náà tún ṣe dáadáa ẹjẹ àwọn di tigers lọwọ yìí kíni nǹkan tí wọn ń gbá bó dẹ ṣe jẹ pé báwọn mi àwọn míì eré ìdárayá tó ṣẹ̀ jáde lọ́wọ́ yìí eléyìí ti àwọn mo ti gbàgbé orúkọ kíni àwọn ní tennis náà máa fi kíní gbá bọ́ọ̀lù báyìí àwọn yẹn náà lélẹ́yìí wọ́n ti yẹ yẹ́lò yẹsẹ̀ àwọn yẹ gbogbo àwọn kan báyẹn bó ṣe wá wà báyìí pé wọ́n wá sọ pé ó ṣe dáa mo ti dẹ̀ tún gbọ́ pọ́n ni since last 12 years since 12 years àwọn italy kò tí ì ẹjọ́ ṣé wọ́n fẹ́ mọ fàwọn kan wé àwà ni àbí pé ọmọ kan tẹ́ ṣẹ̀ bí kó wá di for the next 10 years kó má witness àbí àbí kí náà tẹ̀ láti sọ ìyẹn gángan lèmi ò fẹ́ gẹ̀ẹ́dẹ̀ italy kò tí ì witness kan rí ìyẹn ọyẹ tó wá súnmọ́ for the next 10 years àbí wọ́n mọ ní à for the last 6 years so ìyẹn rí wá fún òun ìrí kíní kan wò àwọn tó wá ṣe àbí láyé ńkọ àwọn sọ pé wọ́n fi italy wé nàìjíríà láti ẹni kò kì í lóòótọ́ ni kì í ṣe bet right wa kì í ṣe bet right tó pa ti ń lọ tàdé ń gbà òun ló fi sọ pé bet right wa ni.
15: Sporting clever islamia sọ kíní kan sìn gbogbo in tó kọ alẹ́ yìí ìkẹyọ kan mo rí yọ́nbẹ̀ ni pé wọ́n sọ pé dadi bukola ọlọ́pàdé ń parọ́ pé kò sí eré ìdárayá tó ń ṣe dáadáa ẹ̀yin náà gbà bẹ́ẹ̀.
3: Ọtí ẹlẹ́yà náà ti sọ̀rọ̀ tó jọ máa pé aláwọn tó ń gbá bọ́ọ̀lù aláfọwọ́jú sàpẹ̀rẹ̀ ìyẹn tí màmá rẹ̀ náà wà ká máa ti ń kóòtì wọn láwọn obìnrin
15: ẹ̀yọ̀ kan nìyẹn
3: dáadáa ìdíje àwọn abarapá tó jẹ́ agbọ̀nni ti power lift àwọn tí ń gbé wéètì wọn ṣe dáadáa so ìyẹn náà la lè falàṣẹ.
15: Ẹjọ́ sọ́ọ̀rì ẹ̀ ń tí mò ń ṣe yìí.
3: Sáwọn akànṣẹ́ àwọn akànṣẹ́ ni ọ̀nà patán yìí náà lọ sí
15: àwọn ilé ẹ̀fọ́ àwọn ilé.
3: Sáwọn sáré-sáré àwọn sáré-sáré inú wọn ò dún tó bá individual làwọn yẹn ṣe ṣẹ́yìn tí bàbá ọlọ́pàá lè ṣe yìí mo láìkì wọn gan o torí bàbá amaju pinnick wọn ti sọrú ọ̀rọ̀ yìí rí
15: sọ́tọ́
3: wípé kò ń ṣe bẹ́ẹ̀ tíra tiwa so àwọn náà dẹ̀ ṣe ti ọmọ ọkọ ni pé ọ̀gá ti sọ báyìí rí ẹja ṣe rí lóòótọ́ náà mo ò dá sílẹ̀ fífọ́ ọ̀dà àdékáf wọ́n tó bá ti ṣe dáadáa wọ́n á gbà súnmọ́ tó yẹ ká lè sọ̀rọ̀ ni pé a gbà wípé àwọn ni wọn ò tọ́ bó ṣe yẹ kán tọ̀ tí fìtì náà fi dé súnmọ́ pátáwọn ni ká sọ wọ́n ní ká farabalẹ̀ ká calm down ipò ìyẹn ò mí àbámọ́ lọ́wọ́ kọ̀ ó dà nígbàtí gbogbo wa náà ń pariwo mọ́ ti àwọn obìnrin níjọ́ táwọn ọkùnrin ti lè dàtọ̀ yàǹkọ́.
15: Atọkùnrin àtobìnrin náà ló ń sọ báyìí.
3: No àwọn ṣe bí torí pé àwọn obìnrin ò lọ́wọ́ kọ̀ náà ni wàhálà àtúntẹ àti jẹ̀yẹ síbẹ̀ àti kó lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wàhálà àwọn obìnrin tó dúdé olójú tíga wà olójú tíga wà ṣẹ́yìn tí wọ́n sọ yìí wọ́n ṣe dáadáa olójú tèmi o ibi abájí jẹ kò ní bàjẹ́ ọwọ́dọ̀ bàjẹ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kàdákàdá ni kò lọ́ fà.

0: pe gbọ lo ngo awon ta jo se kini ni role ti gbogbo fi duro to fi kan si emi o mo ke ba ni tri tu wa nu sport eje o boya le smogu eni wole elu e kuro le o
1: kuro le o
0: yes sir se ina mo sport meji ti nigeria tin se dada ni
1: Boko Haram Boko Haram sport
0: mi ma pe ku ẹwẹ jaba lọ ìyókù òdì ilàgò márùn lọ làǹgbà tábà tún máa pàdé ara wa lórí ètò ègé ọpẹ púpọ lọ gbogbo àwọn tá a jọ ṣe kíní ìnírọlẹ tí gbọgbọ fi dùn tó fi kán sí islami àwọn lájùmọ pé àjọ ṣe ni para sporting club àbá mi nǹkan ò ní ṣẹmí yín abdulsalam adigun lamojú ẹrọ tó jẹ kẹ gbọ wa normally lápá ọdọ ti yín bẹ yẹn akínkùnmí dọlápọ̀ lórúkọ tí èmi ń jẹ́ ẹ̀rù professor náà wà nù kúlu àjọṣe ni emmanuel adébánjọ chikmus àjọṣe kínní ọ̀hún nírọ̀lẹ́ náà ni yókù òdì ni aago márùn nírọ̀lẹ́ ọ̀làǹgbà tábà tún pàdé ara wa lórí ètò ìgé títí aago márùn yẹn wa ń kọ́ ní kòkònà ìkònà ò ní kò wà ó dàrọ̀ o.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ẹjọ́ ọmọ fẹ́ yẹn ọyà fẹ́ yín sáàtì tú ẹ fẹ́ mò ń gbádùn ẹ o èmi ti fẹ́ yín mi mò ń gbádùn sáàtì tú ẹ fẹ́ mò ń gbádùn ẹ o gbogbo bó ṣe ń jẹ́rìí ara ẹ pé wọ́n ló ń já wa tán o wọ́n ló ń já wa tán sí fàájì. 32 FM 94.9 wọ́n ló ń já wa tán ó yá máa já wa níṣó já wa kútukútu já wa yamayama èmi àbáṣà kan the paramount king of music mi ò ní nǹkan mi tí mo ti ẹ̀ ń gbọ́ báyìí mi tí ẹ̀ ní nǹkan mi tí mo ti ẹ̀ ń forí mi ro mi tí ẹ̀ ní nǹkan mi tí mo ti ẹ̀ ń forí mi ṣe mi tí ẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yí mi ṣe ju pé mo kàn ń fẹ́ yí mi ṣáàkìlódé 32 FM 94.9.

lẹ́yìn iṣẹ́ lètò yìí délé akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀ ọmọ tí wọ́n ń sọ ọmọ tó ń sọ tán ọmọ tó ń ròyìn tán ròyìn ẹ̀ tán rèé o mo tún lọ́ọ́ rẹ ọ̀fẹ́ àti tó

ẹ wò mí ẹ̀yìn alára wa gbogbo nǹkan kọ́ la mọ̀ ń rántí ṣùgbọ́n tá a bá rántí àwọn nǹkan kan ó yẹ ká lè làǹfààní yẹn láti rán ẹlòmíì náà létí. Lórí ètò ya ti sọ àwọn àjẹṣẹ́nukù lóríṣiríṣi tẹ́lòmí ìrántí ẹlòmí ò tí ẹ mọ̀ pé ebi báyìí la máa fi ń ṣiṣẹ́ ayo iṣẹ́ tí èèyàn bá ti jìyà nídìí ẹ̀ ó láìpẹ́ kẹ́yẹ má lè jọrọ̀ rẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá jìyà níbìkan ọlọ́run lè fi ọ̀rọ̀ rẹ̀ pamọ́ síbòmíì fún yàn. Ẹ̀yin mo wá gbádùn tòmí àlàyé.

àwọn ọ̀rẹ́ wo ló ń bá àwọn ọmọ ti yín rìn ta ni mo ń wà wá tí wọn náà ní à ọmọ mi à ó wà nílé ń wẹ ṣe ń try láti mọ òbí àwọn ọ̀rẹ́ ọmọ yín ẹ̀ tọ́ ọmọ yín fún mú ní best tó mú ní pàdé ẹ̀ ṣó nǹkan ló ń kọ ní kọkúkọ tí ò mọ̀ yẹn o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n ṣáwọn yẹn kọ́ ló ń kọ́ àwọn ọmọ tí ní kọkúkọ ṣé mọ àwọn ọmọ yẹn gẹ́gẹ́ ẹ̀ mọ̀ wọ́n dúdúdúdú ẹ̀ mọ létí àwọn ọmọ tó ń wá àwọn ọmọ yín wá ẹ kíyèsí lè ní o ọmọ yín lè jẹ́ǹtù ó lè mọ ọgbọ́n tí yín ìjọ tó bá ti tara bọ́rú ìwà yẹn kò tẹ́yìn bá ti ń sọ ẹ̀yìn tí ẹ̀ ní ọmọ gbọ́ sí.

láti ẹ̀ka tó ń polówó ọjà nìkan ní 32 FM 94.9 lẹ́yìn iṣẹ́ lètò tá ara lu agbami ẹ̀yìn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀jà fọ̀rẹ́ rẹ hàn mí kí n lè mọ́rú èèyàn tó jẹ́ sálákatakítí làwọn ọ̀rẹ́ ti ẹni àbáwọn ọ̀rẹ́ gidi.

ṣe ń lọ́nà là ń tẹ̀lé 32 FM 94.9 àgbáòye inú àwọn rédíò ẹ̀ ń tẹ́ ẹ bá rí ẹbí. Fọ̀rẹ́ rẹ hàn mí kí n lè mọ́rú èèyàn tó jẹ́ ta ni àwọn ọmọ tiẹ̀ ń bá rìn. Irú èèyàn wo làwọn ọmọ rẹ̀ ń bá rìn. Ṣé kárẹ́ ni bá rìn ní? Ṣé kì í ṣe àwọn tó máa influence wọn ní baddest way ní? Àwọn wo lọ́jọ́ ń lọ lẹ́sìn nírú sọ́mà yìí? Sọ́mà kò sì ń lọ ń ta lọ́wọ́. Àwọn ọmọ wo ló wá ń pe àwọn ọmọ tiẹ̀ nù ilé? Ta ni òun ò bí wọn? Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi ìdán sunkún wọn lákèsí ni o. Wọ́n bá ti kíyèsí láti lẹ̀. Wọn ò ní mọ sùúrù ẹkún tán ó sun nígbà tí wọ́n ti dàgbà yìí. Wọ́n ní àgbà tí ò kẹ́hun sọ̀rọ̀. Ó di dandan kó kẹtan sáré o. Àwọn ọmọ tá a bí lásìkò yìí apá ò fẹ́ káwọn.

0: Hello.
1: Ọmọ tán sọ tán sọ tán.
0: Ẹ dáyọ̀mọ̀ dáyọ̀mọ̀ jowó lọ.
1: Ọmọ tán sọ tán sọ tán.
0: Ìyá ọmọyàn, ọmọyàn, ọmọ ẹ.
1: Ìjà jọ táyọ.
0: Ọlọ́run ni o.
1: Òhun wálẹ̀.
0: Àmì o.
1: Bíbí gàdá yẹ àǹtí Àdùkẹ́ ni.
0: Àǹtí Àdùkẹ́. Ṣé dáa, ṣé dáa dáa lẹ́wà?
1: Àdúpẹ́ o, ọ̀pọ̀lọ yín ò ní jọba o.
0: Àmì o, àǹtí Àdùkẹ́ o.
1: Ẹ lè máa wá o.
0: Àmì o, a lè máa bẹ́yìn náà o.
1: Ẹ ní tẹnu gbó bí ọwọ́ o.
0: Àmì o, ẹ ṣeun mi o.
1: Ẹ máa gbé tó bọ̀ o, àwà pẹ̀lú yín o.
0: Ẹ ṣeun o.

àwọn wo làwọn ọmọ yín bá rìn náà ládùúgbò àwọn ni wọn jọ jẹ roommate ní school ẹ ti ẹ dárúkọ èwo ni nínú ọrẹ àwọn ọmọ yín tẹ ẹ mọ lórí tẹ ẹ sì mọ pé ọmọ gidi ni ọyẹ kọpọlọpọ òbí mi ti jẹ wọn ọmọ àìlákèésí wọn ni ò jẹ wọn rọhun jẹ ọmọ jẹ kàkà kí wọn jẹ wọn ọmọ àwọn lọtún jẹjẹ ń gbóúnjẹ lọ fọmọ bóyá lọgbà ẹwọn bóyá ní police station bóyá bíi tí yóò kàn rárá kàn sá lọ fi sí mọ bójú mi jẹ ládùúgbò sá lọ mọ gbé bẹ̀hún mọ gbé lọdọ ẹgbọn àǹtí bọdá kínní ìwá kan náà tí n bá ní mọ fi ránṣẹ sí ọ ọtún mi láṣìírí olórí ẹgbẹ ni mí èmi ni sáàmà láńlọọdù ládùúgbò ọmọ láńlọọdù tí ń jáde ẹgbẹ ọmọ láńlọọdù tí ń jáṣe ọkà máa lé kúrò ládùúgbò mọ sáàmọ sátẹwò sátẹ lọ wábì kan náà kí n fi lè fọ àwọn ẹgbin tó fi.

kìí sí àwọn ọmọ yín dáadáa inú ọlídé láwà yìí o àyè tẹ ra fóònù ńláńlá fáwọn ọmọ yín fíìmù wo ni wọn ń wò lórí ẹ ọlọrun kí ni wọn dáńlóòdù sórí ẹ ẹ máa tiẹ cross check chaati wọn àwọn wo ni wọn ń bá chaati ní nígbà tẹyin ò bá sí ńbẹ unaware ẹ yẹ ká ẹ já fóònù ọmọ yín gbà ńjọ kan ká ẹ go through ẹ ẹ wo àwọn ọrẹ ẹ tó jọ ń chaati kí ni wọn ń chaati lé lórí kí làwọn nǹkan tí wọn ń sọ bẹ́yìn lẹ́bí èyí lẹ ra fóònù fúnna àwọn òbí mi máa ń ra mọ́tò ọmọ wọn ọmọ ògbé mọ́tò wálé láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ̀sìn bí ọmọlọ́mí ò ti wà lọ bí orí sáwọn ti fún àwọn aṣẹ́jẹ̀ kan wọ́n ti gé dànù ó lè gbà lọ́wọ́ ọ̀hún

ẹlòmí a wí pé iṣẹ́ ni lẹ́ni iṣẹ́ ni lọ́la iṣẹ́ ni lọ́túnla kò ní ráyè tọmọ rẹ̀ nǹkan ti ṣe odidi ọmọ tó ṣe wàhálà kó tó bí ọmọ mi ó pe bí ti ọ̀ní yọjú òpùndé wọn ò ní lọ owó nìkan kọ́ ló ṣe àmójútó gan ó ba ọmọ lẹ́rù jówó tẹ̀ ń fún un lọ ìṣe pàwọn owó tẹ̀ ń fọmọ gan ló ba ayé ẹ̀jẹ̀ ńgbà tí ò bá rí tẹ̀ ń fún mọ́ ní ọlọ́mọ jíjẹ lómi ládùúgbò ojú yín jẹ́ nìyẹn

0: èmi ti wí tèmi lé ní ìjàre ibi tó bá bọ́ sí ká ẹ̀yà tún bẹ̀ ṣe ni. ẹ ṣàkíyèsí àwọn ọmọ yín ta làwọn ọmọ yín ń bá rìn. tàrà jọ ń lọ skul látàdúgbò ta ni wọ́n jọ ń tàdúgbò wálé.
1: ìgbà pàpà làwọn apàgbà tọba ní kòkó wa wà.
0: èso tó bàjẹ́ tá a bá yọ kúrò ó lè bá èyí tó tún dá a bẹ̀ jẹ́. gbẹ̀yẹ̀wò dáadáa o ọ̀rọ̀ mi gbẹ̀yẹ̀wò dáadáa lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn o ọlọ́gbọ́n ni o gbẹ̀yẹ̀wò dáadáa. 08020404307 everybody lè jìnlẹ̀ sọ. fún polówó ọjà lórí ètò yìí 08020404307. má ní òkè òkè ó máa kàn mí ó jọ máa kàn gbogbo wa ní o. tó o bá tọ́ ọmọ tí ẹ ṣe tẹ́mi àti ẹ sì mọ́ra mi ò ní gbà ọmọ tí ẹ.

0: won't find a funnier radio station. 32 FM 94.9.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀.

ẹ da nọmba síta kí n gbéra tán. Ẹ jọ àwọn kọ̀mẹ́díà ni kẹ́ ẹ fún nọmba mi o, àbẹ tó bá fẹ́ gbé polówó ọjà wá. Àbí tí wọ̀ láyẹyẹ tó nílò MC ó ní ya wèrè o. Má lọ pè mí kó di ẹ, mo ní kí n kí yín ni, à ń gbádùn yín. Bó ṣe ń gbádùn mi, ẹ náà máa ṣe gbádùn ẹ ṣe pé o. Ó yá kùsákòkò 0703095-2402. Ẹ má pè mí wọlé, mo wà lórí afẹ́fẹ́ o. 0703095-2402. That's my calling line, that's my WhatsApp number. Fún kọ́mẹ́dì àtò mọ̀ pé fọ́nì dáadáa ní nọ́mbà mi, kó ṣe voice note kọ́mẹ́dì ẹ̀ sórí WhatsApp mi. Tó bá fọ́nì, a máa wá play rẹ̀ lórí afẹ́fẹ́ ń bì. Lẹ́ẹ̀kan sí 0703095-2402. Adepojolu Atoba Emmanuel is my name. People call me MC Package. I'm signing out for tonight. Odaro.

nítorí kì í kaabo sí orí ètò yín tẹ̀tí dúró dè sá gbàdé wé fún talẹ̀ yìí. ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tá àdìmọ́lá adéjùmọ̀ àjọ àmì ìlálẹ̀ ìní. àjọ máa fúnra jẹ clean and clear.

ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n mú rìn àjò wọn pọ̀ wọ́n ń lọ bọ́dún ṣe rìn síwájú.

Àwọn akíbọ́láká máa gbọ́ ọ̀dọ̀ Aláàjì Dr. Sikuru Ayíǹde Barrister lọ nú àwòrán ìran tí wọ́n pè ní Neo Fuji Waves. Absalom, pé sókè jẹ́ ń gbọ́. Bẹ́ẹ̀ bá dójú òpó Facebook tẹ́ ń ṣe, ẹ má gbàgbé láti fi comment síbẹ̀ o. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń fi comment síbẹ̀ lójú òpó Facebook yẹn, tó máa like ẹ̀ náà, ẹ dẹ̀ ṣíà rẹ̀. Ẹjọ́ lọ jẹ̀nà jẹ̀nà kí gbogbo ẹ̀ dúọ́ bó ṣe yẹ kó dúró síbẹ̀ kàkàràkà.

wẹ́lẹ́ wọ́n ní ojú àgọ́ ọjọ́ ti ń lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ mo kọ́kọ́ fẹ́ kọ́ ọmọ nǹkan kan dájú lálẹ́ yìí nú ara ń tọ́ra yára yá àyàn lẹ́wọ̀n láyé ọba akíbọ́lá ọ̀rọ̀ ẹnu ń bẹ̀ ń bẹ̀ o ẹlòmíì kò rogun àkóbá kò rogun àsàsí

Ọjọ́ àbáyẹ wọn balẹ̀ nù rẹ̀ má jẹ wọn bá. Ọjọ́ àbáyẹ wọn balẹ̀ nù rẹ̀ tí a bá ti balẹ̀ nù rẹ̀ tí a bá ti bọ́ ọ̀fọ̀ wọ́ òfin bọ̀. Yọ́ làgbára díẹ̀ o. Ẹnu ti kọ́ bọ́ bẹ́ẹ̀ mẹ́ tó ti yọ́ kò lé ọkọ́. Dúkà Hausa wa wá ká fún jí. Mọ́ fẹ́ nù rẹ̀ wíwọ́ tó wòrò. Dúkà mọ́ àwẹ̀ tó tá ń ṣe láfẹ́fẹ́ báyìí. Ọ̀bẹ́ nù òfin tí MBC. Ṣé gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ń ṣètò tọ

ẹnì kan lọ́sẹ̀ yìí ẹ wá sọ̀rọ̀ òdì sí pé ẹ máa wo oorun tọ́nà yìí o ẹ̀yìn kan sọ sáfẹ́fẹ́ ni o àti ó tẹ́kọ̀ọ́fà àti tẹ́kọ̀ọ́fà láti bẹ́ẹ̀ pé ẹ máa wo oorun tọ́nà yìí oorun ń wọ̀ yóò wọn àti ẹjọ́ ń wọ̀ ni.

òun ni pẹ́pẹ́sẹ́ o olóṣèlú báyìí lòun ń tẹ̀lé o ní tóun wí tí ọba rí bẹ́ẹ̀ kẹ́ pé ńlọ máa lè tí mú kún rẹ̀ ọwọ́ awíkọ̀ wá ní rí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn àmú sọ́wọ́ ọjọ́ rọra pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí mo téèyàn bá fẹ́ ṣe ìyẹn máa ṣe níwọ̀ntúnwọ̀nsí ni ẹnu tó fi ṣe níwọ̀ntúnwọ̀nsí ni pé tí a bá rán ni níṣẹ́ ẹrú ọmọ akíbọ́lá yìí ó fi tọmọ jẹ ọ̀rọ̀ ẹnu lẹ́lòmíín dáràn rẹ̀ tí ò fi rí nùlù bàbá rẹ̀ lé sí mọ́ ọ̀rọ̀ ẹnu lẹ́lòmíín dáràn sí lájẹ́ tí ò fi gbayì mọ́nú ẹbí wọn.

0: àwọn èèyàn láyé
1: ọmọ kílà bí o
0: wọ́n á fẹ́nu jamblan story nǹkan Bàlájì Dr. Sikura Ìdè Barista ṣe rẹ́kọ̀dù yìí
1: ọlá kílà ni o
0: lọ́n dákun bá ń gbà bọ́ bàbá náà ara tí wọ́n dá ń gbà náà wọ́n ní à olóyè mk wa abiola ní bá wí lọ́n ara kọ́ wọ́n fẹ́nu ẹ wíwì kú wíkì ayé nù lọ́n bá ń gbà bọ́ mk wa abiola náà o
1: tó
0: fi àdàgbà yọrọ sí ọmọ ẹ ní olú èyí tó kù gbó wọn ní àjọ pàdé ń wọn bá kí mẹńtọ tẹlẹ yẹn lọ ọmọ akíbọlọ yẹ ẹjá lọ ní ọrọ àgbà lọwọ kan. ọrọ agbátalẹ yìí mo pè é nírawọ kí ni wọn.

lẹ́n tó ṣe pé dédé ìràwọ̀ ẹ̀ lọ fẹ́ ń yàwó kọ́bà mi sì ní kí n kárí ọmọ lọ bó ṣe yí ọmọ lọ àlẹ́ tó ṣe pé dédé ìràwọ̀ ẹ̀ náà lọ fẹ́ lọ́kọ́ tọ́lọ́wọ́ bá mi ní kí gbogbo nǹkan.

0: ina ba njo ngba mi won le ma ni e lo re buye pe wa bo mi ero fo yanrin gbogbo e nkan won ri baka baka
1: iya ni loro wa gba ti o ba se lowo
0: ta wa le ni to ti para wa ara re fun re
1: owele si oro oro sale
0: elomi ti fe nu para wa re elomi ti ra wo re ba mu ko ba ko wo so pupa mu ni o ma se wo kwa to be ba fe da papo boro ba sele nti a ma so ni wi pe bẹ́ẹ̀ni kan bá ṣẹra wọn wọn ní nínú ìdàyàdáyà àwọn ọlọ́run fi dá ẹlòmíì tí ọmọ ṣe bí ìtẹ́lẹ́ranko ń tọ̀dọ̀ ẹ̀ mọ́ kó bá mi afẹ́fẹ́ mọ́ wa gbèsè ayé ẹlòmíì ọ̀gbà bẹ́ẹ̀ ìràwọ̀ ẹlòmíì tó gbé wáyé ẹ̀sán ní nbẹ lọ́wọ́ ẹ̀ tọ́gbọ́dọ̀ jó ní sàárà àtàrà lọ́wọ́ mú ọwọ́ yóò wọwọ́ mọ́ gbogbo nǹkan kó original hun. Ara wọn yẹn ò ní lè ṣiṣẹ́ bó ṣe yẹ o ṣe.

ọkùnrin mi o bẹrẹ kan o ni dúró ní ẹ láàárọ dalẹ wo àwọn tí ń pàdé ṣe dédé ìràwọ ẹ fọwárí wọtọ ọba ṣe pé wo àtìyàwó rẹ all the time ẹ ń jà lọ ṣe ṣèwádìí dáadáa obìnrin mi ń bẹ kọ lálẹ o àmọ torí pé ìràwọ yín jọ jẹràwọ iná gbọ́ mi lálẹ yìí gbogbo tẹ́ fi mọ ẹja ni ọmọ ṣe ẹ lè jọ lóde tọ́fẹ̀ lè lọ́wọ́ mú pé jẹ́ iléyàwó mi lọ́mọjà ẹ mọ̀ lè ta ni lọ́wọ́ mú lódodo sì ní kọ̀ lálẹ àmọ́ torí pé ìràwọ yẹn kankan gbọdọ̀ kírẹ́ẹ̀tì ìjàjáde láàrin ọ̀dẹ́ aṣẹ́ tọ́fẹ́ léyàwó rẹ̀ lọ́wọ́ mú pé mọ́wọ́ wá jọ ń lọ báyìí ìyàwó rẹ̀ ni àkílẹ̀ fẹ́ máa fa lọ́wọ́ fún sóhun orí nani ṣé kò ní dìgò

ìṣẹ́jú mẹ́jẹ ti kúrò lára aago mọ́kànlá. Ẹlòmíì gbogbo ìwọ̀ ọ̀rọ̀ àwọ̀ rẹ̀ ni ọmọ jẹ́. Ìwọ̀ ọ̀rọ̀ àwọ̀ rẹ̀ ìjà òní ọmọ báyẹn jàká.

0: ẹṣíà rẹ mẹjẹ lọwọ yín o lọjọ ọpọ youtube náà orí bẹ bẹ náà lọjọ ọpọ instagram andu le ṣe wọn bi laughter house
1: baba pẹlu mama ẹjẹ kajọ
0: awa lori okete n te premier mọkọla nbadan
1: ẹjẹ kajọ
0: ẹṣíà kini yẹ jẹ lọwọ yín mẹ ni e fi comment yin be
1: amalewe
0: be ba tin fi comment be be na ni e ma je nri be se like to yin

lọ́jọ́rọ̀ rẹ̀ ọmọ àríbá o. Náà fúnra ara rẹ̀ wàá rè ó yọ lẹ́pin. Bí ẹ̀mọ bí ìyẹn ṣe sọ wípé ẹ dákun ẹ mọ́ jó wọn dààmú láyé. Ìwọ náà tí ìwọ náà sì ń gbìyànjú tọ̀ dààmú. Filẹ̀. Ọlọ́wọ́ bá mi ní ọba ojú ọwọ́ rẹ ni o. Àkà sáré ju tiẹ lọ o. Ayé ajé sójú òpó lẹ̀ fún yín, ẹjẹ́ àjọ pẹ̀kẹ́ lù. Kíní ń jẹ́ ràwọ̀ ìyẹn star. Ó rí wípé bí ràwọ̀ kan bá ń bọ̀. Tó ṣẹ̀ṣẹ̀ ń kalẹ̀kùn bí tí ẹ ibi iṣẹ́ kan gbọ̀ngbọ̀n. Wò gba àkàrà ẹ̀rọ ọ̀ṣì ẹ̀. À ń fi kẹ̀kẹ́ kiri ẹ̀ ń jọun. Yóò ti yí ọba àwọn.

0: Hello.
1: Láyé ọmọ àṣàmú.
0: Ẹ mà ká lẹ̀.
1: Ìyá ọjà lórí ìṣẹ̀lẹ̀ oúnjẹ rẹ.
0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe yan o.
1: Ikú ò ní ya gbogbo wa o.
0: Àmì Ọlọ́run ọba.
1: Àlàáfíà.
0: Àlàáfíà fẹ́ ti ń pè o.
1: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀.
0: Kò ní bàjẹ́.
1: Aṣíwájú pátápátá ká fàtà láti dára
0: bàdà. Kò ní bàjẹ́.
1: Lọ́dà mi tó ṣú ọ.
0: Ìmí Màrí.
1: Ìràwọ̀ lẹ gbé ọ́rọ́ lẹ̀ yìí.
0: Òdodo.
1: Ìràwọ̀ ní àmì lára gan. Bí ò bá sí ìràwọ̀ ẹ̀ lè dá ènìyàn mọ̀.
0: Kábíyèsí.
1: Ẹ wá wo ìràwọ̀ tẹ́ ń wò yẹn, ó fa ògo dání ni.
0: Òun
1: àti ògo wọn jọ rìn papọ̀ ni.
0: Làwọn
1: Yorùbá fi fi gbọdọ̀ sọ pé ọ̀tọ̀ lógo ìràwọ̀, ọ̀tọ̀ lógo òṣùpá.
0: Òdodo òdodo.
1: Ìgbà míì ẹ kàn rí pé ìràwọ̀ kan kọ́ àṣà jẹ́jẹ́ já lójú ọ̀run. Tó bá já ẹ já lọ kíyèsí dáadáa, ìràwọ̀ ẹnìkan ló já. Onítọ̀hún ò ní sùn lókè ìpẹ̀jọ́ náà.
0: Kábíyèsí.

0: ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí òkè babaláwo adáṣe. Hello.
1: Hello, Mark Bola.
0: Ẹ kalẹ̀.
1: Àtẹ̀tẹ̀ ń bẹ́ẹ̀ kan sí. Àwọn gbúwà bí Adúkẹ́ lálẹ́ yìí.
0: Wọ́n ó pè wọn ṣe tán ni.
2: Báwọn onígbàdùn méjì ni. Ẹgbẹ́ jẹ gbẹ́ lọ, abẹ́ ọmọ ni. Ajì mú fún wa rẹ.
0: 18 minutes to 12. 11:42. Hello.
3: Hello.
0: Hello, Eka Leo. Oruko yin o. Mi o gbọ.
3: Asibuna
0: lai lati bo.
3: Lati sagari.
0: Mo ni je sagari. Okay, ọkùnrin ní sọ̀rọ̀ yà bóbìnrin.
3: Obìnrin ló ń sọ̀rọ̀.
0: Bẹ̀dádì yìí ti sọ ìwà fẹ́ jẹ́ wọ́n gbọ́ pẹ̀ ń pè.
3: Ẹ àwọn fún ti sọ ìwọ ni o.
0: Má.
3: Ìgbẹ́gájú ni. Mo ń gbọ́ lọ tẹ́lẹ̀ pẹ̀lú mo ti sọ.
0: Inú hòtẹ́lì.
3: Mo ní mo ń gbọ́ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Okay.
3: Ó ní ìràwọ̀. Ìràwọ̀ èèyàn. Ìràwọ̀ èèyàn bá tán. Ẹni tó kọ sọ̀mọ́ ọ̀sọ̀rọ̀ ní ẹni tó kalẹ́ máa lẹ́ ní ọgbẹ́ ilé ìwé oúnjẹ aláàmù tẹ́ ti ṣàkà. Àtúrọ̀ lásìkò lóde.
0: Tàbí ìṣe. Hello. Eka le.
4: Hello.
0: Oruko yin o.
4: Sunday.
0: Lati.
4: Elekokan.
0: Lati.
4: Elekokan.
0: Eseun. Eyin le pe kan e labala yo.
4: Ti pa de awa tun so
0: e.
4: Seri o sun ko mo te ba nse. Ti awa to ba ti para awa mu lo ton na ni. Ko ma ta o mi. Ṣùgbọ́n àwọn olùmí wọn ti para ìràwọ̀ rẹ̀.
0: Ọlọ́pàá.
4: Nípa ti Ègún.
0: Ègún ló ń pè l'Ègún.
4: Ṣé à nǹkan tí bàbá ti ṣe sílẹ̀ tàbí ìyá ti ṣe sílẹ̀ tàbí ọ̀wọ̀ òbí tí wọ́n ti sọ.
0: Tọ́ba ṣe pé ìyá kọ́lé lẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ Ègún náà ni.
4: Ìyẹn kọ́.
0: Ìwọ wá ni.
4: Ìyẹn sì ń gbé a bàbá wọn fẹ́yàwó méjì. Ṣùgbọ́n nǹkan tí mo sọ nǹkan tó ṣẹlẹ̀ tí kìí ti fẹ́ni nípa ọ̀rọ̀ tí mo sọ. Tó bàbá yẹn ó fẹ́yàwó méjì. Ìgbà yẹn wọn ní wọn ti dá sùkúù lẹ̀ sí ìlú yẹn. Ṣé ń gbọ́rọ̀ mi?
0: Mo ń gbọ́ yín.
4: Tó nígbà tí wọ́n á gbé sùkúù dé ìlú yẹn, ọmọ ìyálé wọn ti dàgbà. Ọmọ ìyàwó kìí ti dàgbà. Wọ́n á mú ọmọ ìyàwó méjì. Wọ́n fi ọmọ ìyálé sílẹ̀. Ṣé ń gbọ́?
0: Wọ́n wà pẹ̀lú yín sà.
4: Òkè. Ìyálé wa sọ pé kí ẹnì iṣẹ́ ọdún tó bá ti gba ọkọ́ ẹnìkan ò lè gbà.
0: Àbí sí. Ọ̀sán kìíní yẹn ṣàjẹ́ gẹ́gẹ́ bí Ègún àbí. Ọlọ́run ni dá wa láàmú. Orúkọ yín lẹ́ẹ̀kan sísà.
4: So nígbà tó wá rí bẹ́ẹ̀ kí àwọn ọmọ ìyàwó kó kàwé tí wọ́n bá ti kàwé yẹn tí wọ́n bá ti dókè báyìí tí wọ́n bá ti mú wọn pé tó ẹni nǹkan tí wọ́n fẹ́ ṣe tó bá ti dìde báyìí wọ́n kẹ̀ jábọ́ wálẹ̀ ni.
0: Ẹ lọ sà.
4: Ṣé mo ń gbọ́?
0: Orúkọ yín lẹ́ẹ̀kan sísà.
4: Sunday.
0: Ẹ ṣeun gan ni. Lọ́jọ́ ọ̀pọ̀ Facebook 32FM 94.9 fẹ́yìn ẹ ṣe à níbẹ̀ o ẹ dẹ̀ fi kọ́mẹ̀ntì yín bẹ́ẹ̀ at the same time Laughter House ni bi lori oke tente premier wa wa de mokola nebada olowo party ni mi fun sai Absalom Absalom adigun lajon gba sera wala lale abaye ja lo bayi o ka ma ta koso koso ka ma mura die die lati ma wonu egbe yewo lo fun tale ka ma ta koso koso die die ka ma ba se ma wonu abala egbe yewo lo aruna sola amo yen ka lo ma fi fi alele lojo opo facebook e share dada ibi sa se lo bayi abala egbe yewo la lo ko si won le won pe tabi sugbon be gbe soke Lena lo ve.

0: ẹ já sáré mọ fẹlẹ lọ fi alẹ lẹ ẹ ya ti ẹ kan so egbe yẹwo gan lalẹ yin ni sẹju melo lẹ fi pe ẹ já fọrọ lẹ bari jọ mejọ ka mọ mu wa
1: lẹ ti wa ni arule omo
0: ẹ ṣe pupo pupo
1: ọkọ mujida to to ti jọ lọla
0: lata aro le ti duro ti wa at the same time e ṣe duro ti alata aro
1: ọkọ mujida do mi ọkọ mujida
0: lo le lata ago mewa le ati microphone yi ta ti jọ pade nbi le ti yi radio yin ku be e kan ja se ba eyan meji si meta kajọba ara wa sàwúsẹ̀wò
1: ẹ̀mí abáfàájì
0: ẹ̀mí ni mọ̀mọ́ fi abala ẹnu ẹgbẹ́ ìyàwó mo fi gúnlẹ̀ lálẹ́ yìí ni o tọ́rọ̀rọ̀ yẹn lọ fún àwọn afẹ́ kan jẹ́ létí tí ó ya wọnú ẹ̀
1: kájọ
0: sá fúnra wa alọ́fẹ́ àlélẹ̀ báyìí ájíire o ṣẹlẹ́mà ẹ̀ mẹ́lọ yín àmì ń tọpẹ́ 07055 mo jẹ́rì hello.
2: Ẹlẹ́kùn bàbá Ìkẹ́.
0: Èmi rẹ̀ ń lu yóò.
2: Ẹgbẹ́ yẹ̀wò wà láyé.
0: Ọjọ́ ò ti lo àwọn èèyàn nírà yèyè dá sí dáadáa.
2: Ó ti dá àgbọ̀ tíjọ́ mẹ́jọ.
0: Òní bàjẹ́ máa gbogbo olé ńkọ́ mà.
2: Ìyá Elizabeth ni máa tọ́jọ́. Ẹ̀ra máa
0: fámílì ńkọ́ mà.
2: Àlàáfíà.
0: Òní bàjẹ́ wa nítorí orun dójú kú o.
2: Àmì
0: o. Ajire o.

lájọ pàdé lórí ètò wa ètò yín gangan ìyẹn náà tẹ́ ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ láti jọmọ ń ṣàwùsí. Tori ti wẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí ni yọgbà. Wọ́n kankan fúnra rẹ̀ lé ní kankan sí méjì tó fẹ́ bá mi sọ. Àbí bóyá o ní kankan tí o fẹ́ kéde tó fẹ́ polówó ọjà lé lórí. Ẹ sì mọ́ pàgbé o, mò ń wí mọ́ ń tẹnu mọ́ o. On the 29. Ninu oṣu August yi ni Amala Festival. Recreation sabo 3000 naira pere 130 ke ti o. 0705715 6164. Gbọle kan si 0705716164. Oforuko gbogbo alase ni kon ni pata ki yin lale. Ifoju amoju ero mi na ki yin Absalam Adigun. Oni ba mi gbe sile gbe soke lati ago mewa da koko yi. Aji mole alaye o. Eya gbogbo lekun to wonu lewo pata. Ebe ati yin jo lo fi alele bayi orun ayo lasun. Wọ́n lé ní kankan sí méjì tó fẹ́ bá ń sọ pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yìí 0705715 6164. Gbọ́lẹ̀ kan sí 0705715 6164.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: Oriokè wọn ni, ìyẹn ní ọ̀run, ibo ni ìrànlọ́wọ́ ẹ̀sọ̀ ti wà, àìsàn, ẹni tí ó bá rí ìrànlọ́wọ́,
1: òun
0: ló máa ṣe.
1: Mo
0: ti rí àwọn tó lẹ́bùn,
1: mo
0: ti rí àwọn tó màdúrà gbà, mo ti rí àwọn tó lànà
1: ìtì,
0: mo ti rí àwọn tó mọ̀ wàásù ṣe, tí a ò ràn wọ́n lọ́wọ́, mo rí àkísà lọ́run, mo dẹ̀ rẹ ẹni tó wà
1: afraid
0: nínú operation, ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. Àìsà ìyẹ́ ò jẹ́ tí ò lé ìyẹn
1: o
0: tó bá lè kígbe kígbe o ọ̀run ìrànlọ́wọ́ sí lónìí ọjọ́ àánú ọ̀run ìrànlọ́wọ́ sí fún mi ẹ jẹ́ kí àwọn kan gbà
1: á
0: tó bá mọ tó ń jẹ́ ìrànlọ́wọ́ ìwọ ọ̀run ìrànlọ́wọ́ wà ní báyìí lolúwa
1: wí
0: sí ní ìsinsìnyí ọyọ ọyọ ọyọ. Oluwa wa, ẹ̀rí ọmọ mọ
1: yìí,
0: nítorí kò sí ìrànlọ́wọ́, ọmọ wọn stop
1: school,
0: ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀, ó ní
1: company
0: nínú, company ò lè jáde
1: síta,
0: ara rẹ nínú rẹ, inú ló kọ́
1: sí,
0: ó kú ìrànlọ́wọ́, ó nílò ẹ̀ nìkan, níbi gíga
1: kan,
0: tó lè mú ẹ dání, oh my god. Mo dúró mi ò dádúró, mo sọ̀rọ̀ mi ò dásọ̀, tó lè sàmì, àwòrán ọlọ́wọ́, àwòrán ọlọ́wọ́, wọ́n ní gbàdúrà olùrànlọ́wọ́ méje fún ẹ, lónìí olùrànlọ́wọ́ méje, gbé omi kan sọ́dọ̀, gbé òróró sọ́dọ̀, náà jẹ́ gbàdúrà méje, kí àwọn àdúrà yẹn máa bọ́ sórí omi
1: yẹn,
0: kí wọ́n á parí ìwàásù, torí lọ́la mo tó padà
1: bọ̀,
0: ṣé rí gbogbo ẹ̀ tẹ́ wà ní Abuja, àti agbègbè rẹ̀ ti Abuja,
1: Atabuja,
0: Atago mẹ́sàn-án lẹ́nu,
1: from 9 PM tonight,
0: di ago mẹ́ta sí mẹ́rin
1: òru, 3 or 4 AM.
0: Excuse
1: me, sir,
0: o léèyàn kan l'Abuja
1: o, you have people in Abuja now,
0: o jẹ́ ìwọ gangan ló
1: ń gbé bẹ̀, or you are living in Abuja,
0: nítorí mo jẹ́ wòlíì,
1: because I'm a prophet,
0: kílẹ̀ ò tó sùn
1: lọ, before night for today,
0: o gbọ́ ìròyìn,
1: so we hear good news,
0: Abadu Asa,
1: oh my God,
0: Gede Mesu Filia,
1: Ru Agade
0: Mosa,
1: Anataha,
0: Ebi Olaru,
1: oh my God,
0: o ti ní nǹkan oní ìran gan,
1: you have a vision,
0: oh mo mọ.
1: O ní ìran. You had the vision.
0: O mọ wé.
1: You are so educated.
0: Ọpọlọ ẹ pé.
1: Your brain is so sharp.
0: O lẹ́bùn.
1: You are gifted.
0: Bọ ìsàlẹ̀ ló wà.
1: But you are still at the dark.
0: Mo mọ pé o fẹ́ dupò.
1: You want to drag opposition.
0: O ṣe dépò.
1: How do we get there?
0: Tó o bá mẹ́ntọ́ wà.
1: If you don't know person there.
0: You need sponsor.
1: O ní ilẹ̀ tó ṣe láti
0: lẹ̀. Ẹ̀ka dá ilé.
1: O ní ìlú láti lẹ̀.
0: Ẹgbàdúrà.
1: Ilé ti sọ̀rọ̀.
0: Àyè ẹgbàdúrà.
1: Àmì mímọ́.
0: Olúwa rán yàn sí. Àdúrà àkọ́kọ́ rẹ o, Olúwa lónìí, ẹ̀rán
1: ènìyàn sí,
0: àwọn olóore, ẹ̀rán aláàánú
1: sí,
0: àwọn abánigbẹ́rù
1: ọ̀yàn,
0: ẹ̀rán ìrànlọ́wọ́
1: sí,
0: ẹ̀rán ènìyàn sí,
1: àdúrà.
0: Joseph ìbá kú sẹ́wọ̀n.
1: Joseph now died in prison.
0: Àfìgbà tán rántí
1: ẹ. Until he was remembered.
0: Ẹ mọ gbàdúrà.
1: You will pray.
0: Àwọn tó ti gbàgbé
1: mi. Don't have forgotten me.
0: Tó yẹ kí wọ́n rántí mi.
1: Na how to remember me.
0: Ọlọ́ àwọn tó fẹ́ lò.
1: Don't you want to use
0: for me. Ṣé wọ́n tètè mọ ń gbàgbé
1: yìí. Na he didn't forget
0: me. Ẹ fi orúkọ mi sí wọn
1: lọ́kàn. Put my name in the mic.
0: Àwọn tó fẹ́ lò
1: fún mi. Don't you want to use for me.
0: Bọ̀ wọ́n tètè mọ ń gbàgbé.
1: Na
0: he didn't
1: forget
0: me. Àfi kò gbà ó. Jẹ́ ká láàánú
1: rántí
0: mi. Olúwa jẹ́ ìrànlọ́wọ́. Láti ibi gíga. Jẹ́ wọn rántí. Jẹ́ ká rántí. Kílẹ̀ tó sú. Ẹ̀yin tó ló ń fẹ́ lò fún mi. Jẹ́ fẹ́ lò fún ọmọ mi. Jẹ́ fẹ́ lò fún ìyàwó
1: mi.
0: Ẹ rántí. Lónìí ni
1: ọjọ́.
0: Báyà dáadáa bá ṣọ́dá. Bàbá mi ni mo. Àwọn tó fẹ́ lò. Olúwa jẹ́ wọn rántí. Olúwa jẹ́ wọn rántí. Ẹ rántí mo sí rere. Ẹ̀yin olórí ẹ rántí. Ẹ̀yin aláàánú ẹ rántí. Ẹ̀yin olórí ẹ rántí. Mo gbàdúrà.
1: I pray.
0: Olórí àtàlánú.
1: Bẹ̀rẹ̀ bá gbà ní ọ̀pá.
0: Àtọ́lùrànlọ́wọ́ tó nítumọ̀.
1: Dàtà mílífù.
0: Wọ́n rántí.
1: Ẹ̀yin
0: ẹgbẹ́.

0: méjì.
1: Jésù olúwa wa.
2: Orúkọ mi ni Olúwa Tóyìn wá láti Àbùdá Súrùlérè. Ẹ̀rí mi ni pé àkọ́bí ọmọ mi, mo ya owó mo rán lọ sí UK. Tí bá wá rìn á pè mí, mọ́mí òun fẹ́ padà wá sílé.
1: Ẹ̀tẹ́yàwó rán lọ UK.
2: Yes.
1: Holy Ghost yo. Fire.
2: Mọ́mí ṣé mo lè yá òun ní 50,000? Mo ní Holy Ghost fire.

0: ẹni tó fẹ́ wá láti UK kò wá mọ́
1: kò wá mọ́ sá
0: ó ti fún yín lówó
1: ó ti fún mi lówó mọ́ mi tó bá gbà sálárì wọn send oyè báyìí fún ẹ mo ní olúwo ṣe gbà tí mo wá rí ọ̀rẹ́ mi kò ń lọ sí UK mo ní gba òróró authority mo ní kó máa lò ó nísì ó jẹ́ ni tó sọ pé òun. Àwọn gba alẹ́ fúnra wọn. Òun máa ṣe oúnjẹ sínú fíríjà. Ó máa ṣe oúnjẹ gbogbo. Ó máa sọ. Ó máa fi fídíò ẹ hàn mí. Bóun lọ sọ́jà. Òun ṣe pẹpẹ soup. Òun ṣe gbogbo ẹ̀. Àjọ nǹkan mi lẹ́tọ̀. Ó ń pè mí. Inú mi dẹ̀ wá ń dùn.
0: Inú tèmi náà dùn.
1: Ìgbà tó tún gbé àbúrò ẹ tún pè mí.
0: Ẹ dìde gbogbo ẹ̀.
1: Jésù kí ọmọ. Òun ní just 2 weeks. Àbúrò ẹ náà wà lọ́run. Láti sọ pé kó padà sí Nàìjíríà pé visa ò ti dín
0: mo ní
1: olúwa kí lè lé olúwa gbà mí ó lóun ti kówó fẹ̀yàn kan ó ti dúpù ń mo ní ó ṣe tí ẹni kò ṣe tọ́lọ́ ó níbi tóun ti ń rìn lọ èèyàn kan ti ṣe ó láàánú pé òun mẹ́lí tó bá ò ṣe ìgbà tó wá di ilé last month tàbí mo ní january ó pè mí pé mọ́mí congratulation pé visa ò ti jáde.
0: Ẹyin olúwa lógo hógó. Mọ́mọ́, Ọlọ́run ti fìdí ọmọ yín méjì kalẹ̀ UK. Ẹ̀yin náà máa lọ lọ́dún
2: yìí. Amen.
0: Ṣé ẹ ti lọ rí tẹ́lẹ̀?
1: Màá
0: pàdé yìí ń bẹ̀ lọ́dún.
1: Bẹ́ẹ̀ lóbìnrin yẹn ti ń bá mi sọ̀rọ̀ wẹ́dì pé mọ́mì máa tó wá.
0: Mo ti rí.
1: Ó ní kí n lọ ṣe pásítọ̀tù mi pé mò ń bọ̀ by Jù pé lágbá ọlọ́run.
0: Sọ fún yín lọ́sù, oṣù wo ló dá?
1: Mo ní ju
0: ọjọ́ bẹ́ẹ̀ lórúkọ jẹ́. Mo rí ju níwájú orí mi mú yìí. Dìde kí hallelujah méje.
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!

0: Olúwa wa, ayé ní ìdá, ẹgbà ìrànlọ́wọ́, ẹgbà ìrànlọ́wọ́, ẹké ilẹ̀kùn sí, aláàánú wa mi rí o, angẹ́lì àánú wa mi rí, ilẹ̀kùn sí o.
1: Ilẹ̀kùn sí o. Ojo keji tan ni ka bere si ni iwe mo wo eyo kan ninu ose yen o de ni omo mi kan ta ti jo wa fun testimony bi lati bi o ti n lo bi osu kan bayi o wa fun testimony yen but ko si aye o pada si ilu e nibi to n gbe o ti wa wo kini yen lori Facebook o ni mami o ni ose to pe yen o ni mi igbodo da we tan o monitor won le nikan lo ma we ose yi o ni ko jeje be to ba je tori oke ogo o ni mi le da we monitor bo ni ma se wa se ororo ti mo gba ose ti mo gba mo ba mu eyo kan ti mo we yen mo sa fi pe oruko ogo awon edun e mo ba lo send yi eleyi to ku so na ni fun iyanu olorun omo mi to wa leko ore kan lo mu lo o n sise gate man be o ni oga yen kan pe o ni pe ah o ye ni pa o na pe o wo ye ni bi to o wa yen
2: ise security lo de se
1: ise security lo nse o lo wa we pe ah o ni mami o ni ibi ti e ti lo n gbadura yen o ni o ga looto o o ni ki n sa ma gbadura onitoro ni won ma ba o ni meeting ni Wednesday eleyi to koja yi bo se wa di ojo Wednesday yen mo sa ni ah olorun ori oke ogo te pari e to ba je olorun fa mo ojo ki sise abo o ti pari ise iwo fokan bale bo se wa ti meeting yen de bo se pe mi niyen o ni mami olorun ti se o o ni gbogbo awon to ti ejo ga si hun to tun je pe na n ki congrats congrats nibe mo ni olorun eyi keji to ni mi
2: ose ta mi
1: o ní mi nílò ọsẹ tán bó ṣe pé ọkọ ẹ náà níbi tó ti ń ṣiṣẹ́ nìyẹn pé àti ilé o àti mọ́tò wọn máa fún pé wọ́n ṣe gbé kọ́ńtíráàtì ńlá fọ́kọ ẹ náà nìyẹn.
2: Àti ilé àti mọ́tò kọ́ńtíráàtì ńlá wọ́n tún fáwọn yẹn ilé láti gate man.
1: O fi lọ bí iye ṣé wọ́n fóun náà ní mọ́tò.
2: Èwo
1: ọmọ mi gan
2: ló ṣe gate man. Ó ṣe gate man
1: bẹ́ẹ̀
2: ẹni sùn.
1: Ó lọ́wọ́ ma mọ́tò wà wọ́n ní kó má wọ́rì pé ẹni tó máa máa gbé wọn fún lẹni tó máa máa gbé.
2: láti jẹ fún ẹ. ìyanu pèsè lóòótọ́ ló ṣẹlẹ̀.
3: èmi náà kú dàbí cause controversy.
2: ó bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ
3: yìí.
4: oru mẹta ti jami ati se iyanu ti ma ṣẹlẹ olorun samu ojo pe o ma bo wa gbare.
5: ogun tó bọ̀ ọ̀rìn àjọ oṣù kẹjọ.

0: lọ́rùn àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ má jẹ̀ bó ta ta sílẹ̀ ní kábà yìí. Ó máa fọ́ gbogbo ìgbàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. A ṣe ìjìrẹ́ ni ẹ máa bọ̀. Lágbójúkọ Coca-Cola, orí òkè ògolẹ̀ dé yẹn. Ìkóríta ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́. Jẹ́ àjọ gbàdúrà.
1: Mo dúpẹ́ gan-an lọ́wọ́ yín. Mo dúpẹ́ sá. Èmi mò ń fá, mo ń sọ̀rọ̀ láti ìjọ Fárìmù Ìṣàgámùsà. Mo dúpẹ́ pé yín pè mí sá. Kò ní January tẹ ṣiṣẹ́ fún wa. Mi ti bímọ rí. Ilẹ̀ tí ń mojú Ọlọ́run fún nǹkan bíi 22 years sá. Ṣùgbọ́n mo wá dúpẹ́ pé Ọlọ́run ṣe nígbà tí ẹ fi ní ká ṣiṣẹ́ ní Apple ní January. Ọlọ́run ṣe sá, mo dúpẹ́ o bàbá mi, mo dúpẹ́ dádì mi, mo dúpẹ́ o bàbá mi authority, mo dúpẹ́ sá, mo dúpẹ́ o, mo dúpẹ́ sá. Ẹ ṣe sá, mo dúpẹ́ gidigidi gan, òun mi tún, mo dúpẹ́ o bàbá mi, mo dúpẹ́ sá. Mo rọ́wọ́ yín ayé mi sá, mo dúpẹ́ o dádì mi, mo dúpẹ́ sá. Mo nẹ́rì sá, láti January tí ẹ ti ṣiṣẹ́ rẹ̀ fún wa. Iṣẹ́ yẹn fún mi tí mo ti rí píríọ̀dù láti January ẹ̀mí ilẹ̀ padà rí píríọ̀dù mọ́ sá. Mo dúpẹ́ sá o, dádì mi, mo dúpẹ́ o, ẹ kí iṣẹ́ olúwa sá o. Ọlọ́run á ṣàgbára lọ tún dádì mi o. Ẹ ṣe níbi rẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́, ní fi ìyàwó ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ ṣe sá dádì mi, mo dúpẹ́ ìpè yín pé mi o, ìpè yín.

0: gbadua.
1: Registrar.
0: Ayẹ gbadua minimum.
1: Ẹ máa gbadua.
0: You will pray.
1: Àwọn tó ti gbàgbé.
0: Don't stop forgetting.
1: Tó yẹ kí wọ́n rántí
0: mi. Now how to remember me.
1: Ọlọ́ àwọn tó fẹ́ lò.
0: Don't you want to use
1: my name. Ṣé wọ́n tètè máa ń gbàgbé
0: yìí? Now easily forget people.
1: Ẹ fi orúkọ mi sí wọn
0: lọ́kàn. My name is Tamayi.
1: Àwọn tó fẹ́ lò.
0: Don't you want to use my name.
1: Bọ̀ wọ́n tètè máa ń gbàgbé.
0: Now easily forget people.
1: Àbí ṣé ogun ìgbàgbé ń ja
0: èmi. Yàrá ta battle of
1: forgetfulness. Ẹ ṣẹ́gun yẹn báyìí.
0: Conquer that battle now.
1: Jẹ́ kí olóore rántí
0: mi. Let people remember me.
1: Àfi kò gbà ó.
0: Lomi kò pray it
1: o. Jẹ́ ká láàánú
0: rántí mi. Let people remember me.
1: Olúwa jẹ́ ríranlọ́wọ́.
0: Let me receive help.
1: Láti ibi gíga.
0: From the top.
1: Jẹ́ wọn rántí.
0: Let me remember.
1: Jẹ́ ká rántí.
0: Let me remember.
1: Kílẹ̀ tó
0: sú. The one I fought today.
1: Ẹyin tó ló ń fẹ́ lò fún mi.
0: Jùlọ
1: fẹ́ lò fún ọmọ mi.
0: Jẹ́
1: fẹ́ lò fún ìyàwó mi.
0: Ẹ
1: rántí.
0: Remember.
1: Lónìí ni
0: o.
1: I
0: pray.
1: Olori atala nu.
0: That the back down helper.
1: I told you, Lord, to need to
0: that I'm meaningful.
1: One and two.
0: Hey, now you remember you.
1: Egbadua
0: kete. Tell number three.
1: Omeran to le olori la.
0: Tell it to see never helper from me.
1: Inagbe jade.
0: Die by fire.
1: Lo ni ojo anu.
0: To David job mercy.
1: Omeran ibi.
0: That giant.
1: Omeran buruku.
0: That evil giant.
1: Come on, le olori.
0: Send the helper away.
1: Sorry, Oguyi.
0: That battle, sir.
1: Oki le awon eyan lasan.
0: If not just ordinary people.
1: Wa ni pe to ba wo surround there.
0: If you look around you.
1: Awon eyan lasan lo
0: ko. Ordinary people surround you.
1: Awon eyan gidi o si.
0: But the plan go ahead.
1: You know my cool man.
0: No, do not stay.
1: Eh, can lorukan la.
0: Do you that have
1: the good thing?
0: But nothing to
1: say. Anybody yan mo se
0: o. Yeah, he's talking
1: for awon yan lasan lo
0: patronage. Patronage
1: awon yan la ba wa.
0: If the people
1: go ni duro.
0: They will not wait.
1: Omina to nle olore.
0: That is the benefactor.
1: Jade lara mi.
0: Out of my body.
1: Wa lo tun lo. Eyin omiran.
0: You giant.
1: To nle ala ni.
0: That is the benefactor.
1: Jade.
0: Ah,
1: yo. Iná lẹ́jáde ọjọ́ tó jáde lára mi mo mọ̀.
0: Ìdé kíba lọ ní àná.
1: Àní mo wọ aṣọ kan fọdún méje.
0: Àbújá ni pé pọ̀sẹ́bù
1: yẹn sá. Ìwòlí.
0: Àṣẹ prophet.
1: Tá a bá ti gbàdúrà tá a ṣe pàdé.
0: Àbá prayer like good
1: everything. Ẹ mo wà lórí òkè.
0: Àwọn sọ̀nì máa ti
1: dẹ́. Àwọn èèyàn máa ń sọ fúnra wọn
0: kiri ni. People will be telling each other.
1: Wòlíì yìí lẹ́bùn.
0: Ah, that prophet is giving.
1: No. Ẹ lọ bá.
0: Go and meet him.
1: O tó ń ṣe yóò sọ.
0: That your case will be solved.
1: Yóò sọ solution.
0: It will be solved.
1: A wà parí tán.
0: You will not finish.
1: Mo bá dé.
0: When they come back.
1: Fún ẹ̀rí.
0: For testimony.
1: Má kàn juwọ́ sí mi.
0: The only way to
1: me. Àṣẹ nǹkan kan bẹ lára.
0: No danger was not
1: in me. Iṣẹ́ ni mo ṣe kì í jèrè.
0: It only works without the benefit.
1: Ẹ gbé ara yín.
0: Lift your body.
1: Ogun tó máa ń jà wọ́n lé wa. Èmi lòmíràn lè yín.
0: I have the jet of the house.
1: Nígbà tó jáde tán.
0: When he came out.
1: Olùfẹ́ dá tí wọn kì
0: í dá. He said he want to be one of the
1: dogs. Ó ní mi ò ní gbà.
0: I will not allow you.
1: Ó ní ṣùgbọ́n lónìí.
0: But today.
1: Mo fi ọ́lẹ̀.
0: I leave you alone.
1: Ó tán.
0: That was all.
1: Ọjọ́ kẹta ẹ̀.
0: By the time
1: then. Lẹ́nìkan kọ́ mi 1 million.
0: Ṣé wọ́n gé mi 1 million?
1: Ní 2002.
0: 2002.
1: Ọ̀gá fòkè.
0: My brother Joko.
1: Kò mọ̀ ké.
0: You be shot.
1: Ẹ̀yin òmíràn yẹn fi mí lẹ̀.
0: You just
2: ori orukọ mi ni Deborah Makinwa mo dupẹ lọwọ ọlọ tori pe ọdun yi ni mo wọ 78 years amọ ọmọ mi orogun se mi ọmọ mi yẹn mo wá àwọn mi rí wọn obìnrin kan èyí tó jẹ́ àkọ́bí mi ó kú ọmọ tó gbé lọ wọn jẹ́ kí n rí so eléyìí obìnrin yìí mi ò rí mo ṣe ń wá síbi tí mo ń gbọ́ rédíò lójoojúmọ́ ṣá mo ṣá ń gbàdúrà bàbá sọnù rédíò pé ìwọ tí ọmọ ẹ ò tó rí ọmọ ẹ tó ti ń ṣa ọgbẹ́ ọkàn yẹn san lára ẹ lónìí o ọmọ ẹ wò bọ́mọ ẹ ṣe dé ọmọ ti ọmọ ẹ wá
3: sí ọdọ rẹ
2: so bí ó ṣe di jẹrin bí mo ṣe rí ọmọ mi obìnrin yẹn ló bá pè mí.
3: Ọdún wo lẹ́rí? ni gbe yin.
2: Ah, o ti fa todun mokanla.
3: Jesus. Mo ko nta ye gba me lowo.
4: Everything did want to from you.
3: Ah, after 11 years.
4: Emi mi mo.
3: Gbogbo ti eyan gba lowo.
4: Everything man has taken from you.
3: Ẹgbọ́ àmì o.
4: Yẹ di fẹ́sí sẹ́mẹ̀.
3: A dẹ́ pẹ́dẹ́ fún Ẹlọ́rin
4: sọ.
3: Ẹjẹ̀ ń gbọ́ ẹ̀rọ kí lẹ gbà lọ́wọ́ mi gan.
4: What have you taken from me?
3: Mo gbà á padà.
4: I take that back. I take that back.
3: Sí da.
4: Mo gbà á padà.
2: So, bó ṣe ló bá pè mí lónìí máa mi. Má ní ta nìyẹn. Ó lò ní. Níbo ló wà? Ó ní ohun ọmọ tó ń dóló òun dédé rí àṣé ọkọ̀ ẹ̀ jáde fún ìbò mi gbọ́ ò wọlé tí wọ́n fún ní àpọ̀nmẹ́ǹtì lábùjá ní oṣù méjì sẹ́yìn ló bá pè mí ó wò dá ẹ̀yà àárọ̀ jẹta mo bá rí káà yẹn funfun báyìí ní ẹ bá gbédé ta ní wà ní ọkọ̀ ló bá ní òun ló bá bọ́lẹ̀ níbo ló ti wá mo kọ́kọ́ ṣubú ní òyì kọ́ mi. Àbókù ni
3: abiyamọ
2: abaláyé ni
3: wọ́n ti pa
2: àkọ́bí wọ́n
3: tún lé kejì lọ.
2: Lọ́wọ́ á ní màá mi ẹ má wọ̀ọ́rì ló bá mú mi wọlé bó ṣe mú mi wọlé nìyẹn pàṣẹ ń sọ̀rọ̀ tó dìmọ̀ mi ti ń sunkún làwọn ọlọ́pàá yẹn báyìí ti ń gbé lámbágbá kò ráìsì igbì
3: ìsú
2: ńláńlá.
3: Jesus ọlọ́pàá ló tẹ̀lé wá.
2: Mo ní ṣé ẹdọ́ náà àbí ayé mo wà bí mo ní àbí
3: olúwa
2: àbí ọlọ́run authority ọlọ́run torí bàbá mọ́ bàbá dáadáa nígbà mi ò bí mo ọdún mẹ́ta ọ̀dọ́ wọn ni mo ti bí nígbà tí wọ́n bá wà láyé. Mo ní agbára ìsìn bẹ́ẹ̀ lára wa ọmọ bàbá wò ṣé àṣẹ ló tún wá bá mi. Mo lọ́ bọ́yá rọ́ ni mo á fọwọ́ kàn lára báyìí ó lé mi ní màmí n wọ ọmọ bíi tẹ́ ẹ wà ni mo ní tí mo bí ọtọ́ fi mí sílẹ̀ ọmọ bíi mo wọ́n lòun ò rí mi mọ̀ olóòrò pé mo ti kú.
3: Gbogbo tó gbé wò ẹ́.
4: Ari bí blessed in you.
3: Fi aláàánú òfin rí ọ.
4: Bíbélì bá jọ́dọ̀ bẹ̀ sí yìí.
3: Iná jọba.
4: Fire consume them.
3: Ogun ni.
2: Ogun ni ọmọ mi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò rí mi.
3: Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín.
4: Olóòrùn
3: ò rí yín.
2: Wọ́n ní oró ńgbà tó wá dé. Lánìkan wá fún nígbà tó wá ń bọ̀ tó tún yábẹ yẹn. Níbi ọ̀nà Buhari wá yẹn. Ló wá ní máa bọ̀. Ló wá pè lónìí ó mọ̀ pé bàbá tó wà lẹ́yìn ìkúlé bàbá yín àti ìyàwó ẹ̀ torí ìyàwó méje ló fẹ́ lémi. Ó láwọn làwọn ṣe oògùn tán lọ́ọ́ mú aṣọ mi tí wọ́n fi ṣe pé kàn mọ̀ mi ọmọ bá rí mi kí ọmọ bá.
3: Gbogbo yẹn dìde.
4: Everybody rest your feet.
3: Kí ni wọ́n lò lé mi lórí?
4: What have you used over me?
3: Tí olóore òfin rí mi.
4: Dàbí ìbẹ̀rẹ̀ bá jọ́nà tó sí
3: mi. Iná máa jó.
4: Fire consume it. Iná jó.
3: Gbogbo tí wọ́n fi sà sí mi.
4: Anything that you do and charge me.
3: Iná máa bàjẹ́.
4: Consume by fire.
3: Ojo yo.
4: Ẹ̀mí mi bọ́, gbogbo tó fi sà sí mi, tó lórí òfin rí mi, tálà ní òfin rí mi. Iná jó.
3: Fire.
4: Amen.
3: Sit down.
4: Ẹ jókòó.
3: Ẹ̀rí mama special ni o.
2: Ogun yẹn wà lè mọ́ mi débi pé gbogbo bí n bá dé wọn máa ń kórira mi. Ẹrù burúkú ayé ò ní dìlé lórí o. Orogún ò ní ba ti yín já o.
5: Ọ̀rọ̀ yìí ti dé.